0: ẹ̀rí. Ọwọ́ tó rẹ sókè, mo wí mí wòlíì, lórúkọ Jésù Olúgbàlà, wọ́n yá ọwọ́ tí ń darí rẹ dúró tí ń kúrè rẹ dànù. Lórúkọ Jésù, ó jọ́nà, ó jọ́nà, ìjà ṣẹ́gun agbèlé ọlọ́wọ́. Bàbá ní agbára tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ lójoru rẹ, gbé ọwọ́ tó rẹ sókè. Mo wí mí wòlíì, ìdà ṣẹ́gun ó tẹ̀rọ lọ́wọ́, wàá borí ẹ̀, wàá ṣẹ́gun ẹ̀, wàá ṣẹ́gun ẹ̀, wàá ṣẹ́gun ẹ̀, wàá tàn rí abalẹ̀, bẹ́ẹ̀ ni yóò rí. Ẹnìkan ni mo ní ẹ̀rí, mo gbẹni tó ní ẹ̀rí, ẹ rí kóòdù ẹ̀, ẹ jọ kílẹ̀ dáadáa, ẹ fi sórí WhatsApp number yìí 070-664-668-63. 070-664-668-63. Ẹ rìkọ́dù ẹ dada, ẹ jọ kílẹ̀, ẹ fi síbẹ̀. Ó máa lé ẹjá lọ pàdé ní ìta àṣọpẹ́ ìyẹn ní àárọ̀ yìí. Tó bá di ọjọ́ Friday, ẹ sà gbogbo ènìyàn pẹ̀lú èso mẹ́ta mẹ́ta. Bẹ́ẹ̀ ni bàbá mi wí, a fẹ́ gbà ó kúrò nínú ogun yìí. Ó pẹ́ tó ti ìlérí ti ń yẹ̀ lórí rẹ̀. Ó pẹ́ tí wọ́n ti ń múre rẹ̀ fẹ́lòmíì. Ẹja lọ pàdé, ó ní tá máa ṣe nínú pàdé yìí. Ó máa lè sa solution hour ti oṣù October nílùú Àkúrẹ́ ọjọ́ Friday. Ẹja múra sílẹ̀ lórúkọ Jésù. Ó ní ṣe lásán. Ó ní ṣe lásán. Ẹnáwó yẹn sókè. Wà á kẹ́ ọlọ́run ládélé. Ọlọ́run ládélé. Ẹdákọlọ mi padà.
1: Ẹdákọlọ mi padà.
0: Ẹdákọlọ mi padà.
1: Ẹdákọlọ mi padà.
0: Ọlọ́run ládélé.
1: Ẹdákọlọ mi padà. Ẹdákọlọ mi padà.
0: Ẹyà. Àìsàn búburú nínú ẹ̀jẹ̀, nínú iṣan, nínú egungun, nínú ojú, nínú ọpọlọ, ó jáde kúrò. Gbogbo àìsàn diabetes, gbogbo àìsàn chronic ulcer, gbogbo àìsàn bí àìsàn hypertension, gbogbo àìsàn low BP, gbogbo ẹ̀jẹ̀ ríru pátá, ó yá ẹ̀gbinádà. Ẹ̀gbinádà. Akílódé tínú rẹ̀ ń gbóná láti nú. Lórúkọ Jésù, ogun yẹn gbọ́lẹ̀. Ó gbọ́lẹ̀. Ọfà búburú tí ń ta ọ lára, tí mú kí inú rẹ máa gbóná láti inú. Lórúkọ Jésù, ó fò jáde. Ó fò jáde. Every menstrual pain, mo pa ní àṣẹ, ó jẹ parẹ. Parẹ. Parẹ. Parẹ. Ẹ mú ara dáadáa kó gbèsè kó mú. Mú dáadáa kó mí ara rẹ. Wàá rí inú rẹ sọ gbòdògbòdò kó lọ yá dànù lóko. Lórúkọ Jésù, ogun yẹn bọlẹ̀ síbẹ̀. Ẹja gbé eléyìí tí a fẹ́ fi wẹ̀. Kí ọwọ́ tó rẹ sì máa fi ru. Ru omi yẹn dáadáa, mo pàṣẹ. Lórúkọ Jésù Olúgbàlà, bó ṣe orú omi yẹn, ogun rírí ogun àìrí, ó bu ọlẹ̀ bẹ́ẹ̀. Gbogbo tó fi sí ọ lára pátá, bó bá ti bómi yẹn sára, abọ̀ ẹ̀ dànù. Abọ̀ ẹ̀ dànù. Ogun yẹn ṣẹ́. Ọbọ̀ lọ́wọ́ ogun. Ọ̀rẹ́ ti dayọ̀. Ó ti rí bẹ́ẹ̀. Fọwọ́ ìlú dáadáa gbé sílẹ̀. Ó yá gbé omi ìṣan wọn. Jẹ́ kí gbogbo ènìyàn, gbogbo àwọn tó fẹ́ fún wa ní táì, ó dẹ̀ fẹ́ san ọrẹ. Jẹ́ kí ọrẹ rẹ ó àbófu 1000 láàárọ̀ yìí. Torí ti àárọ̀ yìí, jẹ́ kó yàtọ̀ sí ìtò tí ń ṣe tẹ́lẹ̀. Torí n tó yàtọ̀ ní bàbá mi á ṣe fún ọ. Jẹ́ kí ọrẹ ti àárọ̀ jẹ́ kó yàtọ̀ sílé ètò tí ń ṣe tẹ́lẹ̀. Bó bá jẹ́ 1000 ló ń san tẹ́lẹ̀, ó lè san 1500 báyìí àbí kò san 2000. Bó bá ṣe wù ẹ́ tú bó ṣe ń ṣe lọ tẹ́lẹ̀, bẹ́ẹ̀ ni kò ṣiṣẹ́. Then gbogbo àwọn tó ní tight ẹ san. Ká lè fi clear owó rédè wò. Lórúkọ Jésù, bẹ́ẹ̀ ṣe ń ṣe bẹ́ẹ̀, lẹ̀kú sí fún yín. Ẹ gbé omi yẹn kọwọ́ méjèèjì sínú ẹ̀. Sọ pé Ọlọ́run ládélé. Ọwọ́ mi méjèèjì rè. Mo wẹ̀ ẹ́. Àṣẹ ti jáde. Ìkorò jáde. Gbèsè jáde. Ire kò tẹ̀mí lọ́wọ́. Ire owó. Kọ́kọ́rọ́ ayọ̀. Lẹ́tà ayọ̀. Ó tẹ̀mí lọ́wọ́. Oya bó ṣe ń sàn yẹn mo pàṣẹ. Bó ti wí yẹn ó rí bẹ́ẹ̀ fún. Wàá fọwọ́ rẹ̀ balẹ̀. Ire owó tẹ̀ ọ́ lọ́wọ́. Ire mọ́tò gan tẹ̀ ọ́ lọ́wọ́. Ire ilé ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. Gbogbo ẹni tí ẹ fẹ fọwọ bọmọjọ o ya ẹ lọ bọmọjọ
1: amen
0: ẹra nu ba
1: amen
0: ọwọ rẹ ya bare wa ri owo loni o
1: amen
0: wa ta loni o
1: amen
0: wa jere loni o
1: amen
0: contract ya bossi
1: amen
0: ọkan ya bale
1: amen
0: wa ri se gba
1: amen
0: o de ma dara fun e
1: amen
0: gbẹni to gbagbọ sanwo eyan daada lo da sita ko gori e pari niyan wa ri pe ohun to ma ri loni wa ri se gidi gba loni wa ri sha san ore re je ko abofu ye to n so tele iwo to fe so ta tan e ja so sori account number yi 1 0 2 8 2 4 7 0 3 1 1 0 2 8 2 4 7 0 3 1 UBA account name Jesus Weakness Mountain of Prayer Assembly Tinye Obalo Ejalo first one 3 0 5 4 8 7 3 5 2 7 3 0 5 4 8 7 3 5 2 7 First Bank Account name Oladele Oluwaro Timi Gabriel gbogbo eyin te se le ku si
1: amen
0: kile ni o to su ama ki oku ori
1: amen
0: wa rowo loni
1: amen
0: eta
1: amen
0: e jere
1: amen
0: okan yan bale
1: amen
0: e ja lo ma mura ama pade ni ta sope eyin takure eyin to ndose e ma mura sile the Friday e so meta meta ni kamudani loruko Jesu o ni saseti
1: amen
0: oruko mi o ji pada emi ni prophet Rotimi Oladele Eri Jesu. Thank you and God bless you.
1: Amen.
2: Model of Prayer Assembly Church MPA Pelua Akase Ipade Adua Olosoosu ni Solution
0: Hour
2: Every Third Friday
0: Lo ma n waye
2: Olorun woli Oladele n pe o ma bo
3: Babi ma gbabe babe ma gbabi ibi kan le yin o gba ta ide bi awon re Eya so wa ke polowo oja ka jo bugbaje lori ikanni Glow 99.1 FM Ijapo Akure onile ise nla ati kereje kereje onise owo atosise ijoba eja jo se
4: eja jo se
3: eja jo se
5: igba irawo ko le imole to supa ade ori opin ojo teye keye Glow 99.1 FM Akure

0: ara mi olufẹ orukọ mi ni woli rotimi ile sọmi baba sioni mo gbadura mo paṣẹ gbọ o ni itoku ki oṣu yi ko pari egbọ gbogbo abiyamọ egbọ iwo ti o jẹ ọdọ to ti ma bimọ ati okunrin gboro oluwa aso ekun o ni ba won wo anise ti oṣu yi etan ti odun yi o fi tan mo lo sam 124 mo fi so aso tele la sinu aye re mo ni aso ekun aso idamu iwo atomo re loruko jesu e o ni ba won wo egbo eyin eniyan gbogbo iwo to ntaja olutaja onise owo onise osu iwo to je wi pe awon alagbara ti ipa re o ka to mo wi pe ipa olorun ka won ti won ti towo bo ise re ti won towo bo ja re awon ranju ranju oloju kongba ti won ti ranju mo ise re ni won ranju mo ja re o wa di wi pe ota re fere ma se ba bi ala wo afi ko bebe pe ejo e wa ba mi ra bi olorun ba gba fun etan o ni lati bebe kan to be ra tabi kan to be duwo po tabi kan to gbese fun en mo pase lati oni lo gbo o gbogbo eniyan pata e sami kan faya kan aye oni towo buruku sinu oja re ami faya gbo ani won oni towo ibaje sinu ise re ami faya ise omo re ise re loruko jesu aye oni towo ibaje sibe ise oko re gbo o ise oko re ise aya re aye oni towo ibaje si mo gbadura be ni ori gbogbo nte ntaja e ma ta warawara e ma ri se gbogbo abiyama o mo gbadura o loruko jesu gbo mi dada o ni ri ibanuje lori omo re gbo loruko jesu ekun meji lo wa ekun ayo ati ekun kikoro ti se ekun ibanuje ekun ofo mo gbadura o ni ba won sunkun ofo lori omo sami nla o ni ba won sunkun ofo lori omo re o ni ba won sunkun ofo o ni so ekun ibanuje lori omo mo pase loruko jesu ni o wa gbo mi o gbogbo ohun ti a pe ni iyanu ebukun orire ti mu ki eniyan jo laisilu gbo loruko jesu wa ri iyanu yen o ri iyanu yen iyanu to ma de to mi ma jabo loju e ti wa ni ha se wi pe o si le ri anu to to bayi gba loruko jesu gba anu yen bayi jesu oluwa wa amen e ku orire o eyin eniyan olorun kai oyibiri koyin o atemi na ni o oyibiri oyi koyin o anu oluwa yi koyin o ara ikoga oyibiri oyi koyin o oyibiri oyi koyin o isoji itan mi gbudo yi pada si rere isoji aye mi aye omo mi gbudo yi pada si rere hey oyibiri oyi kan mi o anu oluwa yi koyin o eyin lokan ajajaja mo laala to lagbara mo ri iranrun loru ana moju baba mi fohun lati orun mo wariri mo teriba e si dede laala o mo de ti so fun yin pe oluwa lo ni mo gbe isoji kaakiri aye mi de ki dede lo awon kan ti ko leta won tin pe wa mo ni mo ti gbo sugbon bi oluwa ba ti so pe eyin lokan ni bayi eyin ara ikoga lo kan o ni on the 19 ti se ojo Monday on the 19 nibo ni lu ikoga last bus stop ni ikoga open field legbe titi ni ibi oja ikoga ibe lo ti fe sele adua ta si fe gba ni wipe itan mo mi o gbudo yi pada si rere gbogbo nta n gbo lori radio won yen ororo anu back to sender gbogbo e pata atele ti mo ma fun yin e lori ofe sugba emuradua e su oja yin mora o to akoko ti ona re yo la o to akoko ti ogun aye re tin ja o yo di o igbagbe ikoga ati agbegbe re lati mu wo titi de ikoga ati after ikoga iyana logbo emura sile o ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ya ina ma jo now gbogbo eyin eniyan te lori ofe ara mi olufe ti e ngbo pade yi mo be yin loruko olorun era card 100 naira sori phone yin e je ka jo sise oluwa iwo to ba ti se ore ofe ti mo ni lodo olorun gege bi ajin rere oni iwo na ni olorun o si bukun iwo na to ba ti ra card yen ma pe gbogbo awon eyan to mo ni adugbo yin ti won o lori ofe ati gbo de di pe jesu onise iyanu o ti de o si ilu ikoga woli rotimi ile somi ti jesu ati olorun se ati leyin re oni soji agbaye ni o nba o arogun matidi o nba o o nba nbe o nba nbe arogun yo arogun majaya o nba nbe nibo ni ikoga te ba ti de koga last bus stop nibi oja yen e bere open fit wa legbe titi yen e ti ma ri awon ina nla nla nla ta ma nlo yen so e pe omo yin e pe egbo yin e pe aburo yin e pe ara adugbo yin wi pe on the 19 ni ti se ojo monday mo nba o ara mi olufe e ja sare lo re gbo oro eri bakan na eyin ti suru lere e ma ku orire loni lagbara lowo olodumare aye mi gba anointing gba anointing o anointing ti oluwa ni kin da si ori yin ni suru lere oh nti anointing yen se ni wi pe oluwa odun yi ogbodo koja lara mi lai se nkan ri kodun to lo oluwa fire fun mi be ni gbogbo n to n bere to ti ri gba bi ororo iba ti kan ri e o si ri gba suru lere ni o ni tuesday yi e mura to ba ti gbera bayi tete ma lo be so te eyin te n bo latori le e wo moto e mo moto bi te ma wo gbogbo eyin ara orile patapata e lo si doyin te ba de doyin e wo moto shita under bridge te ba de shita under bridge e ko so fun awon eniyan pe e lo si fuja street community o to wa nbe eyin te n bo lati mile 2 estate eyin te n bo lati jakande jakante gate okota isolo e ma bo sell express te ba de sell express e so fun awon eyan pe e lo lawansi nibi to ti ja yin e wo moto lawansi te ba de lawansi e bi awon omo ni moto pe e lo si randu avenue junction street akoko te mama wu lo kan bayi oni fuja street eyin ti mushi ta jo gbadura mo ki yin o adura yin yo gba ni second friday ni ago meje si ago mewa abo e mura sile di osu to nbo is every second friday friday to nbo yen sorry second friday osu to nbo nta fe pin o ma ya elenu be ni ororo aseyori osu tutun gbogbo yin le gba lofe ke so pe ororo aseyori osu tutun oruko jesu yo dara fun yin nibo nibe onile gogoro bus stop ni mushin te wa le lo si dera cinema hall tadeyo street number 27 ago meje aro si ago melo si ago mewa abo ara mi olufe hey mo gbadua gba o gedegede aye eri aye lara re ko ja danu ko ja o ti ja o ti ja
1: ti wa ma to ko mi ni adeyinka o wa lati yogi jombi yan so o dupe ti mo ti gbohun baba o ma ni shagam la won wa gba
2: e mu ba ro yen ko lori
1: mi ni ri pa sha fe wa si program won ko ti wo ma po lowo mi a gbo ja kale mi ni loja ta mi ni re ni ya won wa ju mi bami ma se lo na ma se de
2: ina lo wa se ma
1: mo wa ri pe tun se ti won bere program lati jo sunday ti mi ti ni si wa ri pe oja ni tun yato
2: yato
1: be isa
2: a ma yato le
1: a mi sa
2: Ati mo le ti wa sinu soji yi ma.
3: Oruko mi ni Adeola Adesina. Mo wa lati ilu Berigbe Agura. Bi bo se duro landlady ni mi. Awon tenant ni ma n gbale lowo mi. Ti a ba ti wa gbale, owo ti a ba ti san wole yen o ni sanwo mo. Won mo mi ni gbogbo nibi ti awon council wa nbe. wọn mọ mi dáadáa bẹ mo máa gbé wọn lọ bẹ mo sá lé gbogbo wọn jáde ní december tí mo lé wọn jáde yẹn mi ìgbẹ́ anybody sínú ilé nígbà tó wá di inú oṣù karùn-ún mo wá gbọ program bàbá mo wá gbọ mo sábẹ̀ sí gbọ láti ìgbà yẹn tàtí wọn ní ọ̀dọ̀ àwọn ìṣàgámù ló wà mo ń wo owó tí mo fi máa wọ mọ́tò mo ní wọ ọlọ́run jẹ́wọ́ agbára rẹ tí bá máa lọ jẹ́ ní 20,000 lọ́wọ́ kí n lè ra òróró kí n rọṣẹ́ kí n ra iyọ̀ ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ mo dẹ̀ wá.
4: Hallelujah!
3: Go bá jẹ́ tọ́lọ́run kò pẹ́ ìṣẹ́jú méjì bí ọmọkùnrin ẹ̀ṣẹ̀ ṣe bá mo sáàdé léńjọ yẹn mo mú iyọ̀ yẹn mo bu omi mo bu òróró mo bu ọṣẹ mo pò pọ̀ mo fún àti gbogbo onú ilé yẹn pátá ó tún dìjọ́ kejì mo fún un ó tún dìjọ́ kẹta mo fún un nígbà tó dìjọ́ kẹta bí mo ṣe rí àwọn mẹ́rin inú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbà lẹ́nu yẹn ó tún di ní ọjọ́ kẹjọ mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbà lẹ́nu yẹn bàbá ilé sami ìpè yín dájú o èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ mo nígbàgbọ́ ní orí rẹ̀ gidi gbá o ọlọ́run ní paṣẹ yìí jẹ́ ọlọ́run ní paṣẹ jẹ́ ẹ̀ ní fọmọṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní fọyọṣiṣẹ́ ìránṣẹ́ gbogbo àwọn tó ń gbọ́ káàkiri ẹ máa kọ́ wa délé ológun láyọ̀ àtàlàáfíà o.
0: aráàbí olùfẹ́ ẹ gbọ́ lórúkọ jésù ó ní ẹ̀rí gbogbo ẹ̀yìn tí a jọ gbàdúrà ní orí òkè ìmọ́lẹ̀ alàyè ní ìlú ìjọ̀tún ní second friday ìṣọ́ òru la fi ṣe ẹ má gbàgbé oṣooṣù ni ibi tá a ti máa ń pè òróró touch me and die ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn tí ó gba òróró touch me and die yẹn ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ testimony tí mo ti gbà ó kọjá bẹ́ẹ̀ in fact ó jẹ́ àwọn testimony tó lágbára tí ò ṣe gbé sórí afẹ́fẹ́ mo gbàdúrà fún wọn náà gbogbo ọ̀tá ẹ̀ tó bá fọwọ́ kàn ẹ́ tàbí ló máa ta fà sí ẹ ó máa forí ara rẹ̀ gbé ikú yẹn ni ìwà sì wà láàyè so tó bá tún di oṣù tó ń bọ̀ second friday yẹn ìṣọ́ òru ni níbẹ̀ yẹn náà tẹ bá ti dókòó afọ́ ẹ wọ mọ́tò ìjọ̀tún junction kẹ wá béèrè ojúlẹ̀ street ṣọ́ọ̀ṣì bàbá oníṣojú orí òkè mọ́lẹ̀ alàyè aago mẹ́sàn-án níṣọ́ òru máa ń bẹ̀rẹ̀ á parí laago méjì nídàjí ẹ gbọ́ ẹ̀yin ènìyàn lórúkọ jésù àánú ọlọ́run kò wá ẹ̀rí ní ọjọ́ wednesday mo ń bọ̀ ní ìlógbò ẹlẹ́gba níbi tí mo ti fẹ́ fún àwọn opó ní sẹ̀mú òsẹ̀mú ẹja pàdé ńbẹ̀ tẹ́ bá ti dé ìyànà ra bus stop ẹlẹ́ lọ sí ìlógbò ẹlẹ́gba town hall God bless you it is well with you. Ẹ̀yin ará ikọ̀ ga o ẹ kú oríire ẹ múra sílẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè on the 19th ní ìsọjí ọ̀dọ̀ yín nílùú ìkọ́ga ẹ gba òróró tiyín náà ẹ sì rí ojú rere ọlọ́run gbogbo ìwọ tó ń tajà oníṣẹ́ ọwọ́ ẹja pàdé ńbẹ̀ níbo nìyẹn ìkọ́ga last bus stop ní ìkọ́ga open field lẹ́gbẹ̀ẹ́ títì níbi ọjà ìkọ́ga yẹn ẹ sọ fún ènìyàn ẹ kéde rẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-67-17-0079 gbọ́lẹ̀ kan sí 070-67-17-0079 ẹ̀yin ará bárọ̀jẹ̀ àlímọ̀ṣọ́ ìkọ̀tún tẹ nídìí iṣẹ́ àdúrà àánú àti òróró ẹ lọ sí abánọjẹ road alabama bus stop kẹ bèrè oyèwọlé street tẹ bá dé oyèwọlé street ẹ bèrè ilé bàbá oyèwọlé ilé kẹta ni oyèwọlé street ìwọ tó lè fi ọrẹ kó fi ran ìpàdé yìí lọwọ kí lẹni tó ṣú lẹkùn rere yóò sì ṣí fún ẹ gbọ sẹẹdì ẹ ọlọrun yóò sì ràn ẹ lọwọ kó o pè mí èmi ni màá gbé tó bá ti sẹẹdì ẹ account number yẹn rèé 00-699-36-107 gbọ́lẹ̀ kan sí 00-699-36-107 access bank orúkọ tó wà ń bẹ̀ light of the living church lọ fọ́lọ̀ mi lórí facebook àti tiktok god bless you. ará mi olùfẹ́ ìsọjí ìkọ́ga aago máa.

alaafia ife inu rere si eniyan mo ki gbogbo olugbo mi jake dajo orile ede mo ti ki gbogbo awon iko olorun ti won ti waasu si waju mi mo gbadua ateyin atemi a o ni so ijobo olorun gbogbo omo ta bi laye loruko jesu a o ni ri boji won a o ni mo iboji won mama mo gbadua fun o nipa agbara to nbe nu ejo odagutan omo re omo mi won o ni kadanwo omo mi atomo re loruko jesu won o ni kadanwo ogun orun apade ko ni bori omo wa mo gbadua gbogbo ete okunkun lori re ati lori omo re emi mi mama ba je laaro igbogbo eni to ngbo mi era anugba omade tongbo mi yo ra anugba okunrin to ngbo mi yo ra anugba agbadua loni gbogbo awon omo to wa nu de orun tu won sile gbogbo awon omo to wa ninu de ayiraye tu won sile mo wi nigba keta ayiraye tu won sile lorilede yi mo gbadua ayiraye tu won sile awa ti kara wa ta o si ninu de o ma leju mo gbadua aba ogun wi nilu yi aba ijamba wi aba ijiwe ilu yi o ya ki jamba ko da keje anu ko soro lori orilede anu ko soro mame iku omo e o ne ri o ekun lori omo e o ne ri o idamu lori omo e o ne ri o e o ri tin se o loruko baba loruko otomo atemi memo e o ri tin se o owo yin yo te iyanu owo yin yo te anu owo yin yo te iran lowo e o rogolo dale o bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa máa mo gbàdúà máa irí ò máa tẹ̀lé wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgò òróró kan ẹ pàdé mi lórí facebook mo máa wà lórí facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí tiktok ẹ máa pàdé mi lórí tiktok lórí youtube àti lórí instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín àárọ̀ ìkíni a ní fún wa ẹ tiẹ̀ kọ́kọ́ bá ń dúpẹ́ náà ẹ sọ pé olúwa ẹ ṣe lórí àwọn ọmọ mi sọ pé olúwa ó ṣe o lórí èmi ti kára mi olúwa ó ṣe o fáànù rẹ lórí mi fáànù rẹ lórí ọmọ mi lórí iṣẹ́ mi olúwa ó ṣe o mami ó yẹ bá ń dúpẹ́ ẹ dúpẹ́ ẹ sọ pé olúwa ó ṣe ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ gbọ́ bàbá ẹ ṣe aláàánú olóore olùwànlọ́wọ́ o ṣe o jésù olúwa wa bí kò bá sọlá jésù kí ni mo jẹ́ bí kò bá sọlá jésù ta ló mọ̀ mí o mo dúpẹ́ o jésù pé mò ń jọ́la sọ bẹ́ẹ̀ bí kò jọ́la jésù kí ni mo jẹ́ mi ò gbọ́.

0: méjì lẹ́tọ̀ yìí yóò máa pín sí.
1: Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn.
0: Ìpele ìkejì la ó ti máa kọlu agbódo ìfẹ́.
1: Gba àyàfọkọ̀
0: gbọ̀kọ̀ fàyà.
1: That is máa ṣe kí
0: ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí.
1: Fún ìbéèrè ẹ pè wá sí
0: 08035632F82.
1: Today's own with Ọlálójú.
0: Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Chọ́chì K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Ojo ìfẹ́ kún máa lò ẹ́. Bínú ìfẹ́ jó mi ò fò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Ní kẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Chọ́chì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Chọ́chì K.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpò Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nu lọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọ kájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní ò jọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.
2: You are listening to Glow 99.1 FM, refreshing,

ó yẹ gbogbo ara lé gbàgede ọpẹ yá o nítorí pé gbogbo ọlá gbogbo ẹyìn gbogbo àpọnlé gbogbo ògo gbogbo ẹjọ tí olódùmọrè náà ni ẹ kò sókè fọ ní bú ara wọ yí méjì lókè ká pariwo ògo. Bàbá alábíyẹ ọmọ yín tá a fi ṣe ọlọ́mọràn gangan ti dé o. Pásọ Fọkẹyẹ Mọnẹ ni mò ń jẹ́. Màmá bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àjálù ọ̀fọ̀ àjálù ibi kò ní jálù ọ o. Bàbá màmá rán mi sí ọyẹ́ bẹ̀rù kí ẹrù tó dé. Nítorí Olúwa fún ọ ní ẹ̀mí ẹrù bí kò ṣe ẹ̀mí akin. Wọ́n ló máa sọ ọmọ ló ò yá tètè sọ fún owú pé Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Wọ́n ló máa ta dúkìá wọ ẹ̀sẹ̀ ò sọ fún owú pé Ọlọ́run ò bá ẹ sọ bẹ́ẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ wa. Wọ́n ló sì máa kù wọ́n nìkan ò yá tètè rí jẹ́ ti olùfẹ́. Ìwé Jeremiah chapter 29 verse 9. Olúwa lòun ò ránṣẹ́ ibi sí ọ bí kò ṣe sí ayọ̀. Nítorí náà báyìí lolúwa àwọn ọmọ gúwì ọmọ rẹ ò ní sọnù ìròyìn ayọ̀ ló máa gbọ́ lórí ọmọ rẹ báyìí lolúwa àwọn gúwì ò ní pòrere lórí ọmọ olúwa àwọn ogun ló rán mi sí ọlẹ́ni wípé ò ní faragbàrùwẹ̀ lórí ọmọ ìran ọ̀rọ̀ ìran bí kò ní ṣe sórí ọmọ rẹ iṣẹ́ aríran òdì kò ní bàlé ọmọ rẹ iṣẹ́ wẹjúwẹjú òdì kò ní dẹ́hùn lórí ọmọ rẹ olúwa yóò gbà wá tọmọtọmọ o ò ní kó sówó àwọn aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ò ní ṣe kòǹgẹ́ ibi níbi tó ti ń ká kiri yìí o ò ní rogo awí fún òun ni ògbọ́ àwọn aríran òdì kò ní jèrè ọ̀rọ̀ lára ìwà tọmọ rẹ ayé ò ní tí ọmọ rẹ mọ́lẹ̀ ò ní ṣe léyà tọmọtọmọ ọlọ́run yóò máa tọ́ lórí àwọn ọmọ rẹ pékélé pékèlè ọmọ rẹ ò ní jẹ gbèsè lórí ọmọ rẹ àti sàmì ò ní kọ́sọ́wọ́ aríran òdì báyìí lolúwa àwọn ọmọ gúwì Jeremiah chapter 29 verse 5 ẹ kọ ilé fúnra yín lẹ sì máa gbé ibẹ̀ tó bá gbé ọkà fúnra rẹ ló jẹ ìṣó àjàrà bẹ̀ ọmọ rẹ máa lọ́kọ́láya lójú rẹ wàá rí àrọ́mọdọ́mọ rẹ sì sá nínú lẹ́yìn bíbélì mo tẹ̀lé ẹ ní dínkù tọmọtọmọ o aláfọjá kò ní fẹ̀tọ̀ tú ilé rẹ ká iṣẹ́ alálà òdì bàjẹ́ lórí àwọn ọmọ rẹ ayé wa tọmọ rẹ jáde lábọ́ ìgbèkùn ọba tó jókòó lórí ìtẹ́ kò ní jẹ́ ká yé orí ọmú ayé ò ní wo ọmọ rẹ bẹ́tọ̀ sí tọ́ o ọmọ rẹ ò ní dáran ayé ọmọ rẹ ò ní dánmọ àgbá kò ọmọ rẹ ò ní dáran àwọn àgbá o ọmọ wa ò ní dánmọ àdánwò ayé ò ní fọmọ pa ọ lẹ́kùn ayé ò ní fọmọ fòró rẹ ọmọ rẹ ò ní tí aṣọ ayé mọ́lẹ̀ ò ní rí ìbànújẹ́ látara ọmọ rẹ ò ní lé olóore lára ọmọ rẹ ayé ò ní sójú ayé ọmọ rẹ síwájú ọmọ rẹ máa mú èèyàn mọ́ṣẹ́ òpọ̀tẹ́ ò ní bà lóru léyìn o inú ọmọ rẹ yóò dùn láti ṣe ìfẹ́ ọlọ́run ò ní pẹ́ ìṣòro sínú ewé fún ọ lórí ọmọ akẹ́kẹ́ ayé kò ní tàwọn ọmọ wa ọmọ rẹ ò ní di àrísá kò ní di àrípòṣe lágbára ọlọ́run ọmọ rẹ dẹ̀ máa rí iṣẹ́ yẹn o ògo tí wọn lòrí nílé bàbá ọmọ rẹ lò lé ni o ògo tí wọn gbàrí nílé ìyá rẹ lórúkọ jésù ayọ̀ǹda rẹ fún àwọn ọmọ rẹ ìyanu abàmì olúwa ayọ̀ǹda rẹ ayé ọmọ rẹ yóò sọ tuntun ogun ṣẹ́ lára ìwà tọmọ rẹ lẹ́nìí wàá borí ogun tọmọtọmọ olódodo rẹ kò ní wà nǹkan retí ẹ̀mí ojú kòkòrò kò ní bàlẹ́ ọmọ rẹ bíi júdásì wàá ní ìrírí ayọ̀ lórí àwọn ọmọ rẹ oòrùn òṣùpá yóò tù ọ́ lára tọmọtọmọ agẹ́yìn orí kìíní òní rogo ajáde apẹ̀rẹ̀ lórí ọmọ ọwọ́ méjì lórí màmá orí rẹ dorí àpèsì orí rẹ ò ní dorí àrùkiri orí ọmọ rẹ ò ní gbàbọ̀dẹ̀ orí àkọ́bí dorí ọ̀la ó dorí ọ̀la orí yígbà kọ́kọ́rọ́ owó lẹ́ni o ó yẹ kó lọ nù lẹ́yìn nínú ọdún yìí ọ̀rọ̀ ọmọ rẹ máa padà já sọ́pẹ̀ ẹni borí rẹ níbi yóò yí lé lórí o ìgbẹ̀yìn ọmọ rẹ máa dára ẹ̀gbọ́n ayé kò ní gún ọmọ rẹ lẹ́sẹ̀ ẹni afíṣẹ́ ibi rán sí ọmọ rẹ kò ní délé ọjàmú ìjàkẹ́rì wọ́n bàjẹ́ nù lé ilé ni iṣẹ́ òwú alátakolú àbàjẹ́ dídùn lọ́sàn-án sọ ayé ìwà àtọmọ rẹ máa dùn àánú júdà mú àwọn ọmọ rẹ kúrò láàrín.

0: àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tò ní.
1: Ọ̀rọ̀ pọ̀ gidi gan ni.
0: Inú gbogbo àwọn ìwé ìròyìn ìtajọ̀wádé tò lónìí.
1: Ọ̀rọ̀ pọ̀ dáadáa.
0: Inú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tò ní.
1: Nínú ìwé ìròyìn Ho.
0: Ọ̀rọ̀ pọ̀
1: nbẹ. Ìwé ìròyìn Vanguard. Ìwé ìròyìn Punch. The Guardian. The Nation. Daily Trust. Daily Post. PM News. The Sun náà ń kọ́. Ó dára bó ti pọ̀ tó ọ̀hún ká máa mú àwọn kókó léyìí tí ń bẹ nínú ìròyìn wa báyìí sí ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kó tó di pé a ó máa wọnú rẹ̀ lọ lóní ràbájì gan láti inú ìwé ìròyìn The Hope níbẹ̀ gan ni mo ti máa bẹ̀rẹ̀ lójúmọ́ tòní níbi tí ààrẹ Bọ́lá Tinubu tó ti ń béèrè fún ìbuwọ́lù báyìí láti ọ̀dọ̀ àwọn aṣòfin níbi ó ti ń béèrè fún 100 billion naira ó lé ẹ̀sùn márùn-ún léyìí tó fẹ́ san padà fún ìjọba ìpínlẹ̀ Yobe lórí pápákọ̀ òfurufú tí wọ́n kọ́.
0: Lórí ọ̀rọ̀ àwọn aṣòfin léyìí tó mẹ́nuba kí n lọ sí ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin láàárọ̀ yìí níbi tí abẹnugan wọn ń bẹ̀ ti ń ṣèkìlọ̀ fáwọn aṣòfin pé ẹ wò ó ẹ mọ̀ pa ojúṣe yín tí ìkẹlẹ̀ ń kàmpéènì pé ẹ̀ ń ṣe ìpolongo ìbò fún sáà ta wáyé.
1: Látinú ìwé ìròyìn Vanguard Fubara ti sọ̀rọ̀ ó níṣẹ́ rí lórí àwọn ìgbìmọ̀ Rainbow Coalition tẹ́ ń sọ̀rọ̀ ó níṣẹ́ rí àti èmi o àti Wike ọ̀kan ṣoṣo ni wá bákan náà ni Wike ń fèsì padà ó ní ẹ̀wọ̀ jẹ́ kí n sọ fún yín ní Fubara ó ń kó ipa takuntakun nínú ìgbìmọ̀ yìí.
0: Obedient movement náà ni wọ́n ti ṣèkìlọ̀ fún Wike pé wò ó sọ bí dáadáa yé mọ dásin tí ó kàn ọ́ nínú ìpolongo ìbò fún ààrẹ Bọ́lá Tinubu.
1: Látinú ìwé ìròyìn Vanguard bákan náà ẹnìkan ti ń sọ̀rọ̀ báyìí ó ní ẹ wo Atiku òun náà ni kó ṣe àtìlẹ́yìn fún Peter Obi kí gbogbo nǹkan kí ó ba lè rí bó ti yọrí lọ́dún 2027.
0: Olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú APC Okechukwu náà ni ó mọ̀ tí ń kẹ́dùn báyìí ó ní lóòótọ́ náà ni àwọn àtúntò ọrọ̀ ajé léyìí tí ààrẹ Bọ́lá Tinubu ti mú wá iná ni ó ti ń kó ìnira bá ọmọ Nàìjíríà.
1: Látinú ìwé ìròyìn Daily Post ìránṣẹ́ Ọlọ́run kan báyìí ó ti ń sọ̀rọ̀ ó ní ẹ wo ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2027 bí ààrẹ Bọ́lá Tinubu ò bá ti jáwé olúborí ẹ máa retí rògbòdìyàn.
0: Wike náà ni ó tún ti padà sọ̀rọ̀ láàárọ̀ yìí ó ní ẹ wo káwọn ẹgbẹ́ òṣèlú APC tó ń ti àwọn gómìnà wọn kán mọ́ tiẹ̀ bẹ̀rù torí pé kò sí nǹkan kan gan tí ń bọ̀ lókè tí ló gbà.
1: Lórí ọ̀rọ̀ Wike léyìí tó mẹ́nuba yìí ló gbé mi lọ sínú ìwé ìròyìn Daily Post níbi tó ti ń sọ̀rọ̀ pé ṣẹ́rí ìyanṣẹ́lódì tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ń ṣe òun náà ni wọ́n gbé ìgbésẹ̀ rẹ̀ lójúnà àti lè máa bo ẹnu àtẹ́ lu ìṣèjọba tòun.
0: Láti ìpínlẹ̀ Ondo ta wáyé látàrí ọkọ̀ bàálù léyìí tó jalulẹ̀ ní ìjọba ìbílẹ̀ Ìgbọ́kọ̀dá níjọ́ ní ìjọba ìbílẹ̀ Ìlàjẹ̀-Òjé nílùú Ìgbọ́kọ̀dá. Wọ́n ní àwọn èèyàn náà ni wọ́n mọ̀ tí ń bẹ̀rù bojo báyìí lọ́wọ́ pé níṣe ni àwọn ti ń gbóòórùn lọ́kùn ìjọ̀kan bẹ́ẹ̀ sì ni wọn ì tí ì rí púpọ̀ nínú àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn.
1: Látinú ìwé ìròyìn Daily Post àpábíò náà ni ó ti ń sọ̀rọ̀ níbi ilé aṣòfin ti ń gbìyànjú àti gbé àbá kan yẹ̀wò léyìí tí ó máa ṣe ìrànwọ́ sáwọn tó ń bá fẹ́ gbẹ̀mí ara wọn. Ọgbà bẹ́ẹ̀ ni àpábíò sọ̀rọ̀ ó ní ẹwò bí ẹ bá ń gbìyànjú àti gbẹ̀mí ara yín ẹ̀yẹ ṣáà rí wípé lóòótọ́ gọgọgọ lẹ̀mí jáde lára yín.
0: Kúkú ṣe ló ni mọ́ ń bé báyìí kó ṣe kó sí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kí lèèyàn mọ́ ń gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ fún ẹ̀mí tí ìṣe wọ ló dá ètò. Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn míì náà ní àlàǹfààní láti mọ̀ já yín sí níbo tí ń lọ nígboro ayé nígbọ̀nà ti ètò òṣèlú ètò ìṣèjọba ètò ọrọ̀ ajé ètò ààbò ètò ẹ̀kọ́ àti láwọn ẹ̀ka ǹjẹ̀ka míì ní Nàìjíríà àti káàkiri òde àgbáńlá ayé tá a wà yìí òní náà ni ọjọ́ àánú lágbára lọ́wọ́ ọlọ́run àánú ọlọ́run yóò wọ̀ wá rí o.
1: Àmì
0: àṣekòǹgẹ àánú lónìí. Ẹ ṣeun ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yín ètò wa ọ̀rọ̀ pọ̀ níkànnì Glow 99.1 FM ìjàpọ̀ ST Ìtàkúrẹ́ dojúlé kìíní ẹ̀fọn aláyè níbẹ̀ náà ni a fi kalẹ̀ sí tí a takàn mọ́lẹ̀ sí. Ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé lónìí tàbí kẹ́ ẹ tún fìdílé nǹkan ẹ mọ̀ bá ṣe yín lọ bó jẹ́nu iṣẹ́ lẹ́wà ẹ̀yin onímọ̀rọ̀ wa ẹ̀yin ọlọ́kadà ẹ̀yin ajígbárinmú ẹ̀yin awakọ̀ láṣẹ lọ́wọ́ Elédùà Ògún kò ní fẹ̀jẹ̀ kó wá wá wẹ̀ o lágbára lọ́wọ́ Ọlọ́run ẹja mọ̀ṣẹ́ jẹ́jẹ́ lójú pópó Olúwa rẹ̀mí lẹ́kún ìdòwò lórúkọ tèmi. Ọ̀rẹ́bìnrin yín ọmọ kan báyìí bí ẹgbàágbèjì ọmọ ni kì í pè káàbọ̀ sórí àkótó ètò ọ̀rọ̀ pọ̀.
1: Èmi ọmọ yín olólùfẹ́ yín àyòyìn ọ̀rẹ́ yín àbúrò yín Blessing Aroke ló ń kí n pẹ́ kojú mẹ́ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ pọ̀ ẹ láǹfààní àti máa wá lójú òpó Facebook wa ẹ̀yin kan máa fi èròǹgbà yín ṣọwọ́ sórẹ̀ àmàkà jáde sí ìbúra ayé bákan náà ẹ má gbàgbé ẹ̀ máa láìkẹ́ ẹ̀ sì máa ṣẹ́ ààrẹ.
0: o da je kin bere baye lati odo temi ni ayin loju ero yin the guardian ini abenugan legbimo asoju sofin tin sekilo fa awon asofin pe be ba fe se ipolongo ibo lowo ta wa yi a ni ke mo se o sugbon e mo je kupa ojuse yin lara ni ibi ti won ti yin lati mo soju awon mo nigeria abenugan legbimo asoju sofin nilu abuja tajuddin abbas ti sekilo fa awon asofin tako mimo lo ona eyi ti won mo gba lati mo se ipolongo ibo fun ti odun tin bo yi lati mo je ki won se ise iriju won lana ojo isegun ina ni abenugan ohun ti o gba amoran yi nigbati won tesiwaju ninu ipade won leyin igba ti won ti ni isimi olododun nibi ti o ti wan ro awon omo ilegbimo asofin ohun lati mo kopa ninu awon ipade ti ba nlo ilegbimo asofin ohun lore kore o wa sin awon asofin ohun ni gbere papo nipa ojuse won leyi ti won ti yan won si lawon ekun dibo won o oni pe awon tin be ni ekun dibo won ina ni won ni lo asoju to danto ki won ma ti tori pe ki won ti tori pe boya eto dibo ti odun tin bo yi tin sumole kan wa pa ojuse won ti the guardian ina letika ani be gan ni mo ti mu afun yin lojumo oni
1: lati nu iwe royin di opu are bola tinubu lana ojo isegun na ni o tin bere bayi lowo ile asofin wepe ki won buwolu owo leyi ti iye re to 100 billion naira o le esu marun leyi ti wepe o n fe da pada fun ijoba ipinle yobe lati fi gba papako ofurufu Muhammad Buhari International Cargo Airport leyi tin be ni damaturu leyi ti won ko ninu letter leyi to fi sowo si are asofin lana Godswill Akpabio are Bola Tinubu lojo di mo pe ninu ipade leyi ti won se eyun ni ojo keta le ni ogun osu karun odun 2023 nibe ni won ti so wepe won yo san owo on pada fun ijoba ipinle yobe eyin oloju na si le gba papako ofurufu ohun ni owo won ninu letter obako na no so pe kosi idi meji ti won fe fi gbe igbese yi bi ko se pe awon ri pe igbese ti ijoba ipinle yobe gbe yi ijoba papo gogogan lo leto ati gbe fun de yi ki le asofin ki won buwolu 100 billion naira o le esun marun ki won ba le san fun ijoba ipinle yobe ki papako ohun ko ba le diti ijoba papo nigbati ara asofin wa ma soro bayi oni ile asofin na ni won ti gbe oro un yewo ti won si tin woye re pe ki won buwolu owo ohun fun are Bola Tinubu ki o le lo fi se ohun to ba fe fi se di opu gan nibe ni mo ti mu wa fun yin
0: ni oju we royin the sun ni tan sonu na ni mo ti ri royin kan laaro toni lati odo ajo INEC ni bi ti ajo INEC ohun tin fun awon egbe osilo kakiri Nigeria ni gbendeke o ako ti won mo mu oruko awon moye won ti won ti yo kuro ninu akosile awon ti o dije do ipo kan tabi omi ninu eto debi ti odun 2027 ni pataki fun ipo gomina ajo INEC lo ti fun awon egbe oselo ni gbendeke o ti di ojo kerin le ni ogun osu kewa odun ta wa yi lati mu esun wa nipa awon moye won leyi ti won ti yo kuro ninu lati jade leyi ti ajo INEC ohun ti filede nipa ti awon tin dije do ipo gomina lodun 2027 gbendeke yi na ni ko seyin bi ilejo tu gajulo ni leyi ti mu ati se abikale idajo kan leyi ti o ti so pe eyikeyi egbe oselo to ba ti kuna lati mu oruko omoye re wa tabi akosile awon omo egbe oselo ohun nigbati gbendeke leyi ti won ti saju filede ba ti tenubodo ina ni won leto lati mo sugba omoye won fun eto idibo eni to je commissioner apapo fun ajo INEC to tun je alaga eka tinisi itaniji ati eto idanileko ninu ajo INEC ohun Mohammed Kudu Haruna lo soro idi mimo ninu ajade kan lana ojo isegun bi to tin je ko di mimo pe ajo INEC na no ti tele ase ile ejo ohun nigba ti o npese akosile awon ti yo dije du ipo gomina fun odun tin bo so therefore won ni bo ba ile di ojo kerin le ni ogun osu ta wa yi gbogbo awon egbe oselo ti won ti yo oruko omo oye won ina ni ki won pada mesun wa bayi ki won le se agbegun re daada the sun ni won ko si ni began lo ti tan jade laaro tuni
1: lati nu iwo ìròyìn Vanguard mínísítà olú ìlú lẹ̀ yìí ni ẹ̀sán wíkẹ́ ọ̀nà ni ó ti jọ́dí mọ̀ pé gómìnà Simina Alaye Fubara ọ̀nà ni ó ń kó ipa takuntakun yín nínú ìgbìmọ̀ Rainbow Coalition wíkẹ́ ọ̀nà ni ó tọ́ka ọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ lẹ́yìn tó ṣe nílùú Abuja ìyún ní àná ọjọ́ ìṣẹ́gun níbi tó ti fìpá tare ìròyìn tí ń sọ wípé gómìnà Simina Alaye Fubara ọ̀nà ni ó ti pa wíkẹ́ tì sí ẹgbẹ́ kan pàápàá jùlọ ìgbìmọ̀ Rainbow Coalition tó dá sílẹ̀ wípé gómìnà ọ̀nà ni kò kó ipa kankan nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti wí ó ní ẹwù ẹjẹ́ kí sọ fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ sọ wípé Fubara kò kó ipa kankan ó ní Fubara gọgọgọ ọ̀nà ni ó ń kó ipa tí ó pọ̀ jùlọ lójúlùnà àti lè rí pé ẹgbẹ́ ọ̀hún ó dúróore àti lójúlùnà àti lè rí pé ìdí pàtàkì gan tí wọ́n fi ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ ọ̀hún ọ̀nà ni ó wá sí ìmúṣẹ ó ní ṣe rí Fubara ọ̀nà ni kò yára rẹ̀ sọ́tọ̀ kò sì sá fún òun ó ní gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ó jẹ́ oníwà tútù bí àdàbà ó ní ṣẹwárí fún ti ìgbìmọ̀ Rainbow Coalition ó ní ó ń kó ipa takuntakun ó ní kìtì wá ń ṣe ipa takuntakun nìkan níbi kò ṣe wípé òun gan ń gbìyànjú lójúnà àti lè rí pé ààrẹ Bọ́lá Tinubu ó padà jáwé olúborí lọ́dún 2027 Vanguard gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
0: Ìjọba ìròyìn The Nation nípa ti ọ̀rọ̀ wíkẹ́ àti Rainbow Coalition léyìí tí ó mẹ́nuba iná ni wíkẹ́ ọ̀hún ti jẹ́ kó dìímọ̀ pé ṣe ráwọn gómìnà ti bẹnu ẹgbẹ́ òṣèlú APC kò sí ohun tó yẹ kó mọ̀ bá wọn lẹ́rù nípa ti Rainbow Coalition léyìí tí wíkẹ́ ọ̀hún ti ṣe mínísítà fún rílù lẹ́yìn tó ti gbé kalẹ̀ lánàá iná ni yẹ san wíkẹ́ ọ̀hún tí ó mọ̀ jẹ́ kó di mímọ́ ni pé kò yẹ kó sí nǹkan tí yóò mọ̀ ba àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Progressive Congress APC lẹ́rù nípa àwọn àlàkalẹ̀ ètò léyìí tí Rainbow Coalition tó ti gbé kalẹ̀ láti mọ̀ ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Bọ́lá Tinubu nípa bí Ààrẹ ọ̀hún ti ń wá káwọn ọmọ Nàìjíríà kí wọ́n padà dìbò yan ọ̀hún gẹ́gẹ́ bí Ààrẹ lẹ́yìn lọ́dún 2027 Mínísítà ọ̀hún jẹ́ kó di mọ̀ pé kò yẹ kẹ́rù mọ̀ ba àwọn gómìnà torí pé Rainbow Coalition léyìí tí wọ́n ti kójọ yìí iná ni kì í ṣe láti fojú tẹ́ńbẹ́ lo ẹgbẹ́ òṣèlú ti ń bẹ lóde yìí wíkẹ́ náà ni ó tún wá sọ̀rọ̀ nípa àwọn àlàkalẹ̀ Rainbow Coalition ọ̀hún ó ní ṣẹ̀rí ojúṣe léyìí tí Rainbow Coalition yóò ìkórajọ ti wíkẹ́ ọ̀hún náà ni láti mọ mú kí àwọn alátìlẹyìn káàkiri ẹgbẹ́ òṣèlú láti mọ kórajọ fún ṣíṣe àtìlẹyìn fún Ààrẹ Bọ́lá Tinubu kódà wíkẹ́ ọ̀hún ó tún sọ̀rọ̀ níbi tó ti ń fẹ̀sùn kan àwọn ẹgbẹ́ òṣèlú alátakò pé wọ́n ti ń jẹ́ kí ọ̀rọ̀ òṣèlú kí ó mọ̀ bo ìkókómọ̀ ṣe ìbòjú fún wọn nípa bí wọ́n ti mọ̀ rí iṣẹ́ takuntakun léyìí tí Ààrẹ Bọ́lá Tinubu ti ń ṣe lóde yìí ju gbogbo ẹ̀ lọ oúnjẹ kò dìímọ̀ pé àwọn gómìnà ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ni wọn ò ní ìdí kan pàtàkì báyìí láti mọ̀ wà ní ìbẹ̀rùbojo nípa ti ìkórajọ Rainbow Coalition léyìí tí òun ti gbé kalẹ̀ The Nation lẹ́tẹ̀ka níbẹ̀ gan ni mo ti mú wá fún yín.
1: Látinú ìwé ìròyìn Vanguard ẹni tó jẹ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Abia tẹ́lẹ̀ rí ìyún Emi Okoro ọ̀nà ni ó ti ń rọ ẹni tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí tó tún wá jẹ́ ọmọye ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC yún nínú ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 Atiku Abubakar láti rí pé ó ṣe àtìlẹ́yìn fún Peter Obi pẹ̀lú bí ó ṣe jẹ́ ọmọye ààrẹ léyìí tí yóò kópa nínú ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 ó jẹ́ kí ó di mímọ̀ pé tí ẹnikẹ́ni bá tilẹ̀ máa gun orí ipò ààrẹ lọ́dún 2027 ó ní ẹkùn gúúsù gangan ló ti yẹ kí ó wá ní fún ìdí èyí ó ní kí ó ṣe àtìlẹ́yìn fún Peter Obi Okoro lẹ́ni tó jẹ́ ọ̀kan lára àwọn alátìlẹyìn fún Atiku tẹ́lẹ̀ rí tó tún wá jẹ́ alátìlẹyìn rẹ̀ lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn ọ̀nà ni ó tún wá ṣe àpèjúwe Peter Obi gẹ́gẹ́ bí ààrẹ tí ó yanran títí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n nílò lọ́wọ́ tí a wà yìí tó sì jẹ́ wípé bí ó bá máa débẹ̀ ó pọn dandan kí Atiku kí ó ṣe àtìlẹyìn fún ó ní ìdí gangan tí òun fi ń sọ ọ̀rọ̀ yìí òun náà ni wípé òun rò wípé tí ẹnikẹ́ni bá máa wà lórí ipò ààrẹ ó ní kán jẹ́ kí ẹkùn gúúsù gangan kí ó parí sáà tirẹ̀ títí di ọdún 2031 tó máa padà lọ sí ẹkùn àríwá ó ní ìgbà yìí wà ní Atiku wá lè gbé ìgbésẹ̀ tó bá wù ú ó ní ṣùgbọ́n bí Atiku bá sọ pé ọmọye ààrẹ ni òun tí Peter Obi náà tó jẹ́ ọmọye ààrẹ ó ní tí ò bá fi ilẹ̀ fún Peter Obi tó jẹ́ pé Atiku ló padà wá gorí ipò ọ̀hún ó ní ó jáwé pé gbogbo àlàkalẹ̀ tó wà nípa ọ̀rọ̀ ètò òṣèlú òun náà ni wọ́n ti dàbàrú ó ní fùdí èyí kí ó ṣe àtìlẹ́yìn fún Peter Obi kí Peter Obi ba lè jáwé olúborí lọ́dún 2027 ó ní bó bá sì ti di ọdún 2031 ó ní kí Atiku kí ó wá padà ugbe ibu are Vanguard go ni ben muti muwa fun yin
0: loju we royin punchi mi o ti deyin leyin oro wiki leyi ti mo tuti mu akori mi wa saaju we to di bo ti odun 2027 ni ben ni iko obedient movement tin shot leyin fun Peter Obi ti won tin sekilo fun wiki pe ko ye mo nda si iko ipolongo are ipo kolo ipolongo ibo fun are Bola Tinubu iko obedient movement no ti sekilo fun minister fodulu le yin ye so wiki tako bi o tin da si eto dibo apapo tin bo lona yi be si ni iko hun tun ro ajo INEC pe ki o mo mu eto idibo hun wa ni iroworo se be si ni won tun gba awon ajo eleto abo niyanju lati samojuto eto hun ni bo tito ati ni bo tiye iko na je ko di mo pe oro wike ti o so ni joni pe ohun lohun saaju iko ipolongo ibo fun are Bola Tinubu ni ilu Abuja ati ni ipinle Rivers won ni eleyi ina ni ko je ka wa mo bi ti eto dibo ngan ti o mo kori si ninu atijade kan loni ojo Wednesday ini iko obedient movement on je ko di mo pe ko si oloselu kan bayi tabi egbe oselu to ni eto lati mo so ibi ti eto dibo yo ja si ko to di pe awon omo Nigeria yo se dibo won ni be o ba gbagbe lojo aje ini wiki ohun tin kede are gege bi apase wa ninu iko ipolongo ibo fun are Bola Tinubu nilu Abuja ati ni ipinle Rivers ni bi to tin je ko di mimo pe ohun gan lohun wa nbe ohun gangan lohun dari eto selo lawon ekun mejeji yi nigbati obedient movement wa fesi won ni pe ki wike ko lo ni oye o pe bi mo se eto ipolongo ibo ina ni ko ye ko mo je pe nise ni yo mo pira re gege bi eni to ni awon oludibo tabi ti o ni agbara lori awon ti o dibo tabi ti o ni agbara lori ilana ti won fi se eto idibo na punching letter ni began ni mo ti mu wa fun yin
1: lati nu iwe royin Daily Post minister lulu le yon bako na ni zon wike o na ni o tin se apejuwe iyanselodi leyi ti egbe awon osise ni ipinle Ogunle gege bi ona lati ma tabuku isejoba re nigbati o nsoro ohun di mimo nilu Abuja ni ana wike je ki o di mo pe gbogbo awon agbora ni yele itun waye laarin egbe awon osise le ti o je pe o lo mu ki won ti awon ile eko pa ni awon agbegbun o ni ewe je ki so fun yin gbogbo nkan won yi o ni ati odo awon egbe selu alatako o na ni o tin waye o ni ko si ana ni o ni ati odo won ni nigbati wike nsoro o ni seri egbe awon osise oni eni to je alaga egbe awon osise oni egbe selu ADC ohun gogogo na ni o wa o oni fun die yi oni ohun gogogo lo npe awon osise won yi ti won so niruru nkan fun won le ti won le ma fi se akoba fun ise joba won oni ewo je ko so to bun ti wa yi oni gogogo nkan ti awon osise won yi so oni gogogo nkan ti won bere fun ni ohun fun won oni ohun je eni keni lowo oni koda ohun si na obitibiti owo si awon ilewe ijoba leyi ti nbe ni ipinle ohun oni bi won ba de ilu Abuja won wa ri awon ise akose jankan jankan leyi ti ohun gbe se nibe oni fun die yi oni gbogbo eyan se lodi ti won gun leyi oni oro selu ni o oni koda won fe ma fi bu enu atelu isejoba oni oni gbogbo eyan se lodi ohun oni ko fi bi kankan kan ohun o oni koda bi won ti wa yi won tin so wi pe won yo gbe gbese oro ofin ese ofin to ohun oni eyi gogogan ni ohun duro de nitori ohun ti ba won se idunadura awon kan ti won bere fun ni ohun si ti se Daily Post go nibe ni mo ti mu wa fun yin
0: loju we royin Daily Trust ni na ni mo ti ri royin kan nipa ti Erufai won ni won ti sun igbejo Erufai lori ipasipayo owo leyi ti won fi kan di ogbonjo osu kokanla odun ta wa yi ile yi gati ijoba ipinle Kaduna leyi ti nbe ni ilu Kaduna lana ojo isegun lo ti sun igbejo leyi ti won fi nfesun kan gomina teleri ni ipinle ohun Nasiru Erufai nipa ti sise ipasipayo owo nigba ti nbe lori alefa di ogbonjo osu kokanla ati ojo kini osu kejila odun ta wa yi pe lasiko ohun gan ina ni won mo tesiwaju ninu agbeyewo esun leyi ti ajo DSS ti o fi kan Erufai na won ni isun siwaju yi na ni ko seyin bi ile ejo ohun ti fi patari bi Erufai ohun to nti ko olubasejo re ti won tin pepe awon fe erimo Gemini show nipa ti eyi ti ajo DSS ohun ti o ti fi fi esun kan Erufai adajo ile ejo ohun Darius Kobo o wa so pe ki won sun igbejo ohun sojo waju titi di igba ti won mo ri awon eleri ti yo mo pese awon erimo Gemini show nipa esun ohun ki won le fi di okodoro oro mule daily trust ni won ko si ni began ni etika lojumo ni
1: latinu iweroyin daily post okan lara awon iranse olorun agba lorilede nigeria yo primate ligayo dele onuno ti jo di mo pe ewo sari idibo tin bo lodun 27 bi are o ba ti le jawo oluburi oni o sese o ki rogbodiyan ki o bele ninu atejade leyi to buwo lugba ti odo abese kawo re lori oro iroyin lana eni tin se oso oluwa tosin primate ayodele ohun o se afihan re pe onise ri are bola tinubu bi o ti wa ni ti o ba jawo oluburi oni ko si ani ani oni o ma pe ki oro ohun ki o to le to oni tori leyin idibo ohun ti o jawo oluburi ti oro ori bo ti ye ori oni oselu APC ona ni won ni kawo gbera o ki won ma woran o oni gbogbo ona patapata ona ni won fe wa lati ri pe gbogbo ibo ohun ki se bo ti ri gan lo ma pada ri o se alaye oni sugbon ti are Bola Tinubu to ba jawo oluburi oni ko ni si wahala oni ko ni si idarudapo oni ko ni si ipaya ni bikibi oni sugbon bi are ba fi le se be ti o fi di jole pe ninu idibo tin bo ohun oni ewo oni o sese o ki wahala lorisirisi ko ma bele ko si je pe o ma pe ki gbogbo e ki o to role ewo oro po to so sibe dada daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: lori oro dss leyi ti mo menu ba le kan ina ni mo tutiri iroyin kan lati odo sowore won ni sowore number tin bere fun owo itanran billion 5 lowo naira ninu bi o tin pe ipejo takuwa adari ajo dss ayeni to je agbejoro agba foilede yi feyun latif agbemi lori pe won gbe loni ranto nigbati o wa ni ile ejo kan nilu abuja omoye sipo are legbe oselu african action congress aac omoye lo sewure lo ti pe eni to je adari ajo dss to si ajayi lejo o to fi mo agbejoro apapo ile yi latif agbemi lori esun pe nse na ni won gbe ohun loni ranto nigbati ohun be ni ile giga tin be nilu abuja ipejo ohun na ni o waye lana ojo ketala osu kewa odun ta waye nibi ti sowore tin bere fun owo itanran billion 5 lowo naira fun pe nise ni won te to ohun mole gege bi ojulowo omo nigeria eni to je ajijangbaro ohun ina ni so pe igbese ti ajo dss ti won gbe yi ina ni o waye ni ojo kejile ni ogun osu kefa odun ta waye o wa ni pe ki lejo ohun mo kede igbese ohun gege bi eyi ti ko tona ati pelu pe nise ni igbese na ti o ntako iyi ohun ati eto ohun gege bi eniyan ni nigeria ta wa yi daily post ni won ko si ni began ile ti seyi re lojumo ni
1: latinu iwe royin daily post ohun bakan na awon asofin ona ni won tin gbe aba kan yewo le keji leyi tin pe fun sise iranwo leyi fun li sise iranwo fun awon to je pe won ba fe gba emi ara won ati lojuna ti le mu adiku deba eyun ni awujo bo ti le je pe are asofin godswill apabio ojo di mo pe enikeni to ba n gbiyanju lati gbemi ara re onu gbudo ri pe o gbemi ara re oni bi be ko oni yo fi ewon yo fi jura ni o aba ohun onu ni asofin aso epe yonge eyun lati cross river lekun gusu be tin pe fun wipe ki awon asofin ki won gbe oro un yewo ki won si fi si ara awon ofin orilede nigeria ojodi mo pe nigbati ohun kan si awon osise eleto ilera polo won je ki odi mo pe enikeni to ba n gbiyanju lati gbemi ara re odun osise ko je pe iru eni be o ti rora re pin to si je pe o ti ni arun opolo oni nitori pe eyan le dede wa ko wo pe ki lo ye ki igbese wo lo ki ohun gbe gan ki ohun lo gbemi ara ohun oni fun die yi ni o ye ki won gbe aba iyewo ki won wo awon ona ti won le gba fi se iranwo fun enikeni to ba fe gbe iru igbese be nigbati won soran dimu si ogba be ni are awon asofin jodi mo yun godswill apabio oni ewo oni ohun to sha mo ni wipe bi enikeni ba n gbiyanju ati para re ko ri wipe emi pada jade ni ara re oni bi be ko oni bi emi o ba jade ni ara re bi won ba gba mu oni ewon baye ni yo fi jura ewo iroyin po to so sibe dada daily post gan nibe ni mo ti mu wa fun yin
0: oju be royin punchi nibe na ni alausa ati se minister fun eto eko ile yi tin so fa won facility atawon ile eko yoku pe ewo se ri eto eko lodun merin e je ko mo lodun merin e mo je ko tayo odun merin bo be mo tayo odun merin e mo ti fin ijoba o ijoba apapo ile yi ti je ko di mimo pe eto eko lodun merin na ni o gbodo pari laarin odun merin ohun pelu bi ijoba apapo ohun tin gbe igbese lati mu imugboroba isamuse ofin ati mojuto lati le pari awon adehun tin be laarin awon ajo ti mefun ati awon ti ki mefun kaakiri awon ile ko giga nile yi lati le seke nbe ifidimole leyi ti mo nwaye ni le mo minister fun eto eko omowe tunje alausa lo soro yi lana ojo isegun nilu abuja nigba tin se oloju adehun odun ta wa yi laarin ijoba apapo ati awon ajo lajo lawon facility awon ile eko poli ati ile eko ekose oluko alausa ohun je ko di mimo pe Sheri adehun tin be laarin yi leyi ti won tin fe ti won tin fenu ko si yi ina ni ko mo se yin bi are bola tinubu ti so ninu ileri ipolongo ibo re pe kawon akeko ti won lo fun eto eko lodun merin ki won si pari re laarin odun merin ohun la se pe boya won fa akoko won so waju la se pe boya won fi akoko won sofo alausa je ko di mimo pe ijoba ina ni o ti pinu lati mu ki opinde ba fa akaja laarin ijoba ati awon ajo lajo ohun latari gbogbo adehun leyi ti ko ti di mimuse punch letter ka nibe gan ni mo ti mo wa fun yin lojumo ni
1: latinu iwe royin punch ohun bakun na ajo nafdac inu ni won jodi mo pe awon ti se awari ibi leyi ti won tin gbe awon ogun oloro ati awon kan ti enu mu lorisirisi leyi ti o bofimu won ti se awari be to si je pe awon ohun ti won ri ko nbe oto bilionu meji naira ajo ni won jodi mo pe iwadi ohun ibi gangan ti won ti ri awon eniyan lo ni se pelu iwadi ijile leyi ti won se ti o fi se afihan wipe ibi bayi o na ni won tin gbe ise onse eyun ni agbegbe kan ni ilu eko ni gbonjodimo won ni ile itaja ogun o na ni won ti kefin awon kan oloro lorisirisi ile to se leyi to le se ipalara fun agwara awon eyan won ni nibe na ni owo se ko fisi te awon eyan le ti won gbe ise onse o won wa jodimo pe awon ni ohun lo ni won ti fi se kun fi gbe bayi ti awon yo si ri pe awon si n te waju ninu ise won lati ma wo koro kan awon agbegbe kan lo ni ilu eko loju na ti le ri pe won se afomo awon otin inura lorisirisi to fi mo awon ohun oloro mi le to le ma se ipalara fun agwara gege bi ajo nafdac ti win won ni ninu iwadi le ti won se won ni pupo ninu awon eyan ti won ni arun opolo julo lorilede nigeria ta waye won ni ogun loro ona ni o sun popo won debe won ni fun die yi gan ni awon fi tubo mura si ise won lati ri pe gbogbo nkan won yi lo di afiyeyin tegun fi so lorilede nigeria e wo iroyin po ti won so sibe dada punch gan nibe ni mo ti mu wa fun yin
0: ati iroyin punch ohun ki n fa babaye wa si ipinle ondo nipa oko balu leyi to ja nijo ni won ni iberubojo na ni o ti gba okan awon eyan kan o nipa pe o mo sese ki awon ohara oku ti won ti ri ki o da ipaya sile ati aisan lara awon eyan won ni leyin ojo bi mesan ti oko balu ile sologun ojo ofurufu leyi ti jalule nilu igbokoda nijoba ibile laje nipinle ondo ta wa yi won ni awoku oko balu ohun ati oku awon meedogbon ti won farakasa ninu isele ohun na ni won ti ri leyi to ti mu ki awon eyan mo kirora nipa pe eleyi le fajamba fun ilera won pelu ba won olugbe tin kedun pe ise ni awon gboorun leyi ti ko barade o lati apa ibi ti oko balu ohun ti o ti ja won ni leyi na ni ko seyin bi awon kan tin ge si ile isologun leyi lati ti jawe so bi yo ti pari agbeyewo ati lati de mu ki awon ti won farakasa ohun yoti di wiwari ni kia kia besini ori ade ilu na eyun oba afolabi odidi omo nu ti wa ro ijoba apapo ati ijoba ipinle ondo lati jawe so bibi won ti wa awon eni na ri pelu bi won ti reti ki won wa won ri lati ojo karun osu kewa odun ta wa yi eyun ojo karun osu yi ti oko balu na ti o ti ja nilu igbokoda ni ijoba ibile laje punchin lati ka ni began ini mo ti mu fun yin lojumo ni alo abo a pomoje iroyin po lo wa sugbon tori ya ko wa ko lo di pe amogbe omoba obembe wole ka semi mu an pada bo

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa-ara-wa níjọ ìkànnì glo fm àkúrẹ oríṣiríṣi nínú ẹyọ kan.
1: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lóní má gba ìdọ̀tí láàyè láyì

láti bẹ̀yẹn láti ní ìdíje NNL ẹjẹ́ mọ tẹ̀kúṣẹ́kúṣẹ́ lọ sí pápá ṣe Remo Star Stadium nílùú Kẹ̀lẹ́ lánàá ẹ torí Super Falcons orílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fi ìyàjẹ́ Comoros o márùn sódo òun ló bá dé ẹṣẹ́ rí Tony Payne òun ló gbá kọ́kọ́ gbá gọ́ àkọ́kọ́ wọlé ní dèdè 41 minute nípa ẹ̀ ní first half ní gbèsè àkọ́kọ́ àbí ní labala akoko je ni Tony Payne ko gba gba akoko wole ni dede 41 minute ni first half ba pari seyin gbo di second half Uche Nakanu elohun ba gba keji wole ni dede 57 minute ni gbo dun dede 63 minute Tony Payne lo ba gba ko meji lo ba gba ko ele keji ti e wole lo ba di meta sodo dede 67 minute Uche Nakanu ro na ba tun file lo ba di merin sodo gbo di dede 72 minute ti fi gawaga tin ku bi iseju meji di logun oni Christy Uchebe lo ba se kini lo ba gba penalty wole ohun o gba lo throwing ti e o gba penalty wole lo ba di marun sodo loro ba pari ewa yi o e je ki wa ma gbe si wa le ti pe kini e se ri balogun e ti ko ti Super Falcons to ile de Nigeria iyen Rashida Tajibade o ni farapa lana e ko da ko pari first half e to fi se gbe baya gbe kini e ti won fi gbe jade e ko lori papa e ko lo nsanu ni Tabada ni pe kaka ni omani we meje sodo e mo pe gbe si gbe sa kokon lose to lo ati oko fi aje Comoros e lo to ilu remo ni papa se Remo Stars o na ti gba fi kawaga mejeji e tori Comoros la podo ti won won ni papa se re to danto lo fi je pe boya gbe kini igbe se mejeji apa abi na ti gba meje sodo lagegeti saje e won na meji sodo lose to lo lale ana abi ni role ana oje marun sodo oni Super Falcons e na tun fi pada ba orile de mu Comoros wi bi yen seje lapa be yen niyan wa yi o nígbà tá ti wá kojú Comoros ìta ti yọ wọn láwo ó ṣeéṣe kó jẹ́ pé kéèkì kíni Atlas Lioness ètò orílẹ̀-èdè ti Morocco òun lámọ̀ kojú nípele tó kàn ìyẹn African Qualifier fún ìdíje LA 2028 Olympic Games ẹbí ẹ̀ ṣeéṣe lápá bẹ̀yẹn nìyẹn ẹ ṣe rí Morocco ti ẹ̀ ẹni tó yẹ káwọn kojú nípele tàwa Congo DR ni ṣùgbọ́n Congo àwọn bá yọrí bọ́ wọn láwọn ò gbà mọ́ táwọn o wọn láwọn ò gbà mọ́ nípa àwọn olóòrò fí àti gbá fíkàwá gan wọn ló wá jẹ́ pé bóyá pé kí ni kó jẹ́ pé Morocco àwọn kan kọjá àbáwọn kan kógo já láì ní alátakò kankan ẹbí ẹ̀ ṣeéṣe lápá bẹ̀yẹn nìyẹn.

láti bẹ yẹn ẹ jẹ ma lọ sínú díje ẹ àjọ CAF ẹ torí pé bóyá pé kíni ẹ àjọ CAF tí ń gbé yẹwo ẹ wọn ní ṣe rí díje AFCON 2027.

díje AFCON 2027 ẹ tó jẹ gbé bóyá pé kíni tí ó mọ gbìnàyà àbí tán ti ẹjọ kọ sọ pé yóò mọ gbìnàyà ẹ ní ọjọ kẹẹẹdógún oṣù kẹfà títí ẹ tí ó fi di ọjọ kẹtàdínlógún oṣù keje ìyẹn June 19 sí July 17 ọdún 2027 àjọ CAF ti ń gbé yẹ̀wò báyìí o ẹ wípé bóyá pé kíni ẹ ó mọ̀ ṣe ṣe káwọn mọ̀ sún ìdíje ọ̀hún tẹ títí ẹ tí ó fi dinú oṣù kejìlá ẹ kọ́ lọ́n ṣàánú ni ààrẹ àjọ CAF Patrick Musobe òun ló fi ọ̀rọ̀ léde. Ní gbọ̀ngàn kan ní ìlú Kevan ló ti ń sọ wípé bóyá pé kíni ẹ ráwọn olùgbàlejò àwọn Kenya Tanzania àti Uganda ó ní ó láwọn pápá àṣeré kan tó jẹ́ pé bóyá pé kíni tí wọ́n sì ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́ kò tí ì dájú pé bóyá yóò parí tí yóò fi dinú oṣù kẹfà. Ìyẹn tí ìdíje AFCON tó jẹ́ pé bóyá pé kíni àwọn tí kọ́kọ́ wèé àbáwọn tí kọ́kọ́ rò pé bóyá pé yóò mọ gbìnàyà ó ló ṣeéṣe pẹ̀lú bí nǹkan ṣe lọ tí iṣẹ́ ò bá fi lè tè lọ dáadáa lórí àwọn pápá ṣeré tí tán fẹ́ gbàlejò tí wọ́n fẹ́ gbàlejò ìdíje AFCON 2027 yẹn ó ló ṣeéṣe káwọn sun sí oṣù kejìlá ìyẹn ọdún 2027 bí yẹn ṣe jẹ́ lápá abẹ yẹn nìyẹn gbogbo tán máa tún wí àbí tán máa sọ pátápátá lágbá abẹ yẹn màá tún máa gbé sí wa létí. Ẹjẹ́ ń kó làágbọ́n ti àjọ CAF oje ẹjẹ́ mọ tẹ̀kúṣẹ́kúṣẹ́ ń lọ sílé òkèrè. Ìdíje UEFA Champions League ó wáyé lánàá Arsenal tó jẹ́ pé wọ́n ń gbá yeye àtẹ́ta tó ń kọ́ wọn gan òun kọ́ kìsà mẹ́ta sódo ná fi fìyà jẹ Lille Metropole. Galatasaray àwọn gbélé fọrùn rántí wọn o mẹ́rin sẹ́yọ kan òun ni kọ Barcelona ẹ ló fi fìyà jẹ wọn Inter Milan. Àlékúrú tá a fẹ́ bọra ẹ bọ̀rọ̀ ògbà ẹ̀kọ́ lọ́n ṣàánú ni torí kọ Club Brugge ló lọ fìyà jẹ Inter Milan mọ́lé mẹ́ta sí mẹ́rin ni lọ̀rọ̀ bá yanjú kọ́ lọ́n ṣàánú àfi bíi fíìmù RB Leipzig kíkọ́ òun náà fìyà jẹ PSV Eindhoven ẹyọkan dondo sódo ni Viking òun náà tatán lánàá níbi ni máa ṣe kíni níbi ni máa tatán sí ló fi ṣe sọ́run Bayern Munich lánàá mẹ́ta ló bá dé Villarreal àwọn kó mẹ́ta sẹ́yọ kan sọ́wọ́ Napoli. Atletico de Madrid lánàá ní pápá àṣeré Wydad Metropolitano àní Manchester United wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n tún ṣe rìn àlàáfíà ìgbòho wọ́n tún ṣe kíni ó tún ṣe bí ó tún fojú kan ya wọ́n nu o méjì sódo òun ló bá dé méjì sódo òun l'Atletico Madrid nọ́mbà ṣe kíni ná kó lé Manchester United lọ́wọ́ nọ́mbà rẹwà kó ọkọ̀ ọlọ́lé ẹ̀kọ́ lọ́n ṣàánú ni ẹ̀ṣẹ̀ wa ní tabá ní pé káàkà ní méjì mẹ́ta ikọ̀ Manchester United èyí pé wọ́n wá kojú Atletico Madrid nínú ìdíje tó kàn rìn ìfigawága márùn ún ìjáwé olúborí ṣé kí n mọ́ tán yìí wọ́n ti gbé ìfigawága márùn kojú Atletico Madrid wọ́n pàdánù mẹ́ta wọ́n sì ta ọ̀mí méjì ẹ̀kọ́ lọ́n ṣàánú ni ó lágbára pọ̀ lẹ́yìn ìfigawága ẹ̀ṣẹ̀ rí agbọ́wọ̀ ẹ̀yìn Manchester United Lisandro Martinez ó jáde ó sọ̀rọ̀ tó sì fìyà ìdùnnú rẹ̀ hàn ó ní kíni ó ní ṣe rí gbogbo àwọn technical director wa àbáwọn sporting director wa ó ní kí wọ́n jáde wọ́n lẹ́jọ́ díẹ̀ èmi kọ́ mò ń sọ Lisandro Martinez ló ń sọ o ìyẹn agbọ́wọ̀ ẹ̀yìn Manchester United ó ní kíni nígbà táwọn qualify fún Manchester United ó nígbà táwọn qualify àbí nígbà táwọn qualify fún Champions League oje ó ní kí ló dé tí wọn ra àwọn agbábọ́ọ̀lù tó káàtó ó ní kí ló dé tí wọn ra àwọn agbábọ́ọ̀lù tó káàtó ó ní ní kíni ó ní ṣe gbogbo gbàlámọ̀ bú olùkọ́ni ni àbí gbogbo gbàlámọ̀ bú àwọn agbábọ́ọ̀lù ó láwọn agbábọ́ọ̀lù kan ní farapa àwọn kan ti ẹ̀wà kò dákọ o ó láwọn kan wà tó jẹ́ pé wọn ti ẹ̀tọ́ láti mọ wọṣọ Manchester United ó ní ní kíni ó ní lásìkò tá a wà yìí ó ní tí wọn ò bá tún change ó ní tí nǹkan ò bá tún yàtọ̀ tí gbogbo àwọn tó ṣàkóso Manchester United tí wọn ò bá tún ṣe bó ṣe yẹ kí wọ́n ṣe ó ní tó bá tún di sáà tó ń bọ̀ ó ní kóòtù burú ju àsìkò tá a wà yìí lọ bó ṣe sọ lélẹ́bù ó ní big problem.

iṣẹ́gẹ́ olùkọ́ ni Carrick. Ó ní ẹtì ẹ̀mọ́ náà kalẹ̀ búṣe rárá. Olólùkọ́ ni ti gbìyànjú. Ó ti ṣe nǹkan tó lè ṣe. Ẹ ó ní ọdọọdún làwọn ń change olùkọ́ ni. Ó ní ṣe gbogbo olùkọ́ ni náà ni wàá mọ tí wọ́n ṣe ni. Ó ní tabájẹ́ ká ní ká wo nǹkan tí Carrick ṣe ní sáà tó lọ. Ó láàrí pé ó gbìyànjú gan ni. Ó ní àwọn gẹ́gẹ́ bí àwọn agbábọ́ọ̀lù. Ó ní lóòótọ́ àwọn náà ò ṣe tó. Àwọn túbọ̀ láti ṣe pé kí ni láti fi iṣan kún ṣan àbí láti fi iṣẹ́ kún ṣe apá àwọn ẹ̀kọ́ lọ sànú ni. Ó tún wá náà kalẹ̀ bù àbí kékeré sọ pé bóyá pé kí ni ṣé gbogbo ọ̀rọ̀ yìí àwọn tó gbé lérí jù àwọn tó jẹ́ alákòóso àwọn technical crew àbí àwọn sporting directors àwọn lọ́gàlọ́gà nínú kan ti Manchester United òun ni Lisandro Martinez lóbìnrin àtẹ́lù ó ní wọn ṣe dáadáa rárá ó ní wọn ti ẹ̀ ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe ó ní ẹwo gbogbo àwọn ikọ̀ tó kù bọ́n ṣe ń gbé gbáná ṣe ń gbáwo ó láwọn ti wọn àwọn wàá mọ fọwọ́ ra ọwọ́ àwọn mọ fẹsẹ̀ rẹsẹ̀ tó fi di pé bóyá pé kí ni gbogbo bí oṣù kan àbòsún méjì tí transfer window fi sílẹ̀ ó láwọn ò rí agbábọ́ọ̀lù gidi agbábọ́ọ̀lù tó kàn rìn ó láwọn ò rí gbé ǹjẹ́ sẹ́yìn náà gbà pẹ̀lú nǹkan tí Lisandro Martinez tó fi léde àbí tó fi sọ ó yá láti bẹ̀yẹn pápápá. Ẹ jẹ́ kí n máa gbé sí wa létí pé kí ni àbí kí n máa gbó nínú kan ti ọ̀rọ̀ Manchester United ọ̀rọ̀ ṣe rọ́rọ̀ máa yù ọ̀rọ̀ tá àjọjọjọ ẹ̀ta ànisọ̀tán ni. Ẹ tó bá ti tásìkò máa ṣí ojú òpó lẹ̀ ẹ tí ẹ̀yìn ara lé ẹ ti àbí tẹ́yìn olólùfẹ́ wa tẹ́mọ̀ lórí ọ̀fẹ́ àti mọ̀ dá sí ẹ̀mí ẹ̀ ṣe lápapẹ̀ yẹn nìyẹn. Ẹ jẹ́ kí n máa gbé sí wa létí pé kí ni wọ́n ti gbé jáde o ṣe ráwọn agbábọ́ọ̀lù márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé bóyá pé kí ni wọ́n lé lọ́wọ́ iwájú láti gbà díje ìdíje 2026 Ballon d'Or. Ẹ ṣe kí n máa gbé sí yín létí ṣe rí agbábọ́ọ̀lù Real Madrid ekele Adesan mi Mbappe. Òun ló ṣeéṣe kó jẹ́ pé bóyá pé kí ni o àbóhun ni ìwé ìròyìn ọ̀hún ló gbé sọ́wọ́ iwájú ibi ó dà pé òun ló ṣeéṣe kó tiẹ̀ gba ìdíje ọ̀hún gan. Lẹ́yìn ìjọba wa ni pé káàkiri àwọn àṣeyọrí tí Mbappe ṣe ní sáà tó lọ àwọn kan náà òun ló mi àwọn jù nínú ìdíje Spanish La Liga sáà tó lọ ìdíje UEFA Champions League òun náà ló tún mi àwọn jù. Taba tún wá ní pé ká wò ó pé nínú ìdíje 2026 World Cup eléyìí tó wáyé ní orílẹ̀-èdè America mọ́ Mexico àti Canada òun náà ló tún ṣe kí ni ló tún mi àwọn jù lóòótọ́ kò ní ìfẹ́ ẹ̀yẹ kankan ẹ̀kọ́ lọ́hún ṣàánú ni. Taba tún ní pé ká wò ẹni tó wà lẹ́ẹ̀kejì ọmọ léńjeléńjẹ tinú nǹkan ti Barcelona nìyẹn agbọ́wọ́ iwájú lọ́wọ́ ẹgbẹ́ Lami Yamal òun ló ṣeéṣe kó jẹ́ pé bóyá pé kí ni o kó ṣe lẹ́ẹ̀kejì ní ranking torí taba ní pé ká wò ó gbàlíje ó gbàdíje díje La Liga Santander òun ló gbà World Cup ńkọ́. Ó tún rò mọ́ra bí aṣọ Bayern Munich agbọ́wọ́ iwájú kan ti Bayern Munich Harry Kane òun ló dàbí ìgbà tó yẹ pé wọ́n ń gbé sípò kẹta ẹyí pé ó ṣeéṣe kó jẹ́ pé kí ni kóun náà wá lára àwọn mẹ́ta tó tọ́ sí ìdíje ọ̀hún torí ta bá ní pé ká wo àṣeyọrí ti àṣeyọrí ti Harry Kane náà ṣe rí nílẹ̀ Europe ní sáà tó lọ kò sọ́mọ náà tí ó jẹsẹ̀ o òun ló ní gòjù ó gbàdíje ìdíje Bayern àbí German Bundesliga àtàwọn ìdíje kéékèèké bẹ́ẹ̀ náà. Ẹ̀wọ̀n ọ̀tún yọwọ́ Rodri ìyẹn agbọ́wọ́ àárín Barcelona àti Erling Brotherland agbọ́wọ́ agbọ́wọ́ iwájú Manchester City ẹ̀wọ̀n yọwọ́ wọn náà sílẹ̀ o àbí kí n tiẹ̀ kọ́ gbé àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n eléyìí tó ṣe pé bóyá pé kí ni kó ṣeéṣe kí wọ́n gba ìdíje ọ̀hún ni. Ẹ jẹ́ máa gbé sí wa létí àwọn agbábọ́ọ̀lù ọgbọ̀n eléyìí tó jẹ́ pé bóyá pé kí ni àwọn àjọ tó ń ṣàmójútó àbáwọn àjọ tó gbé ìdíje Ballon d'Or kalẹ̀ eléyìí tí wọ́n ṣe kí ni tí wọ́n gbé síta bọ̀m̀bọ̀m̀bọ̀. Àkọ́kọ́ ni Harry Kane lọ ṣe lé ní Harry Kane. Vinicius Junior, Fabian Ruiz láti inú kan ti Paris Saint-Germain, Vitinha láti inú kan ti Paris Saint-Germain, Ferran Torres láti inú kan ti Paris Saint-Germain, William Saliba agbọ́wọ́ ẹ̀yìn Arsenal, Dayot Upamecano agbọ́wọ́ ẹ̀yìn Bayern Munich, Bruno Fernandes ti inú kan ti Manchester United. Bẹ́ẹ̀ ti ẹ̀jáyé olúborí lágbábọ́ọ̀lù tí ó tó ṣeéṣe kó gba Ballon d'Or. Marc Cucurella agbọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ àlàáfíà ti kan ti Real Madrid tó gba fún Chelsea nígbà kanà náà rí. Paul Kubasi òun náà sì wà lára àwọn agbábọ́ọ̀lù tó ṣe kí ni tó gba ìdíje FIFA World Cup 2026. Paul Kubasi agbọ́wọ́ ẹ̀yìn Barcelona Jude Bellingham ńkọ agbọ́wọ́ àárín tíkọ ti Real Madrid Ousmane Dembélé agbọ́wọ́ ẹgbẹ́ lọ́wọ́ iwájú tíkọ ti Paris Saint-Germain Luis Diaz òun náà wà láàrin wọn Lamine Yamal Erling Brotherland Gabriel Magalhaes Achraf Hakimi Kipchak Kvaratskhelia Lionel Andres Kusi ti Messi Babai náà tún wà lára àwọn top 30 tó ṣeéṣe kó jẹ́ pé bóyá pé kí ni kí wọ́n tún gbé ìdíje yìí fi ẹ̀yẹ.
abi ami eye e balloon di olorun e ko lo nso anu ni e se ri lole oro lo ni e messi yi e se ka jo balloon di o e won tun fi lede wi pe kini ko ti daju abawon o ti confirm e bi pe boya messi yo ohun ni o tenda idije e tori won fe fi ponle e mo pa won agba bolu kan kan kan abawon to ba je legend oni won mo gbe ife eye won abami eye won na mo gbe fun eni to gba won wa lawon ti confirm e to rawon awon iroyin kan gbe jade wi pe kini e se ri lo ni e messi o lo ma present the balloon di award feni to ba gba ni sayi e su gbajo balloon di o ti jade won ni ko ti daju won lawon ti e ti mo boya yo ti e ku yo ti e wa gan e bi nkan ba tun se lo lapa be yen ma tun ma gbe si wa leti lori oro lo ni e messi ati balloon di o inside the money na wa lara awon top 30 ti won kede makinyo na wa nbe lotaro martinez Kylian Anderson, Mbappe, Nuno Mendes, João Neves, Michael Olise, William Pacho, Julian Quinos, Rodri, ati Declan Rice, se ra won agba bolu, ogbon, eleti ajo ti Ballon d'Or, to se pe ba pe kini. Tun won kede niyan. Boya papapa lati be yen, e je ki ma pada lo sinu DJ ti UEFA Champions League lana. Lamin Yamal agbo waju lowo egbe omo lenje lenje tinu nkan ti Barcelona yen o soro o ni se ri ni sayi o lo tun se se ka won gba trophy ka won gba treble oje o ni awon o fojusun La Liga nikan abawon o ti e wa fojusun Copa del Rey nikan o ni se ri DJ UEFA Champions League yen o lo possible o lo deun loju o ni wi ya Barcelona o ni loju woye to won o lawon lawon daju lagbaye o ni e lo ko wi e wa kana Fermi Lopez iyan agbo wa rin lowo waju ti ko ti Barcelona oni se ta ba ni pe ka so etenu onibo oni se ta ba ni pe ka so ka gba ka gbe tabo city oni Lamine Yamal olohun la gba bolu to daju lagbaye lasiko ta wa oni e ri now oni e wo nkan to mo yen se lana oni e wo quality nkan ti o mo yen se pe boya pe kini e to se ninu figawa gana oni se ta ba ni pe ka so ta ba ni ta ba ni fi to tesi oni Lamine Yamal o lo deserve Ballon d'Or oun si la gba bolu to daju lagbaye lati be yen oya papapa oluko ni ti ko ti Barcelona awon na so gole yin fi ka wa ga oni ni kini olohun o so ohun wa surprise awon wa na Galatasaray mole e wa lawon ti de oni awon tawon yen se bere oni te ba nkan tawon mo hun danwo ni training oni te ba nkan tawon mo hun danwo ni training lasan o leyin gan ma fo bi e se je lapa be yen niyan PR upon PR ni e se ri agbowo waju lowo egbe ti ko ti Galatasaray to je ko boya pe kini omo ile de Portuguese o ti gba fun ko ti AC Milan na Rafael Leao ohun na soro oni ni kini oni se romo Lamine Yamal yen oni pelu nkan to danwo loju e lo to danwo koju iko ti Galatasaray lana o lo oni kan gbe fun jare oni Ballon d'Or todin oni ki won gbe fun olohun tun wa ro wi pe boya pe kini ni satawa o sese ko je pe ko gba awon ife eyen lala papa julo ife eyen UEFA Champions o lo wa lara awon agba bolu to je pe muse won da muse olohun appreciate as a player oni gege bi agba bolu ohun appreciate gege bi eyan ohun appreciate olo tun wa wa ninu egbe agba bolu to je pe boya pe kini o kan re balo e Rafael Leao awon kan to fi lede lana niyan se ri lati be yen e je ki ma lo sinu kan ti Manchester United e mo pe mo gbe si wa leti le kan wi pe kini Lisandro Martinez o fa idunu ran leyin igba ti Manchester United ti won ba ijakule pade koju Atletico de Madrid lana se yo luko ni ti ko ti Man U iyen Mark Carrick ohun na wa soro ngba ti won bi pe oluko ni se ri nkan ti Lisandro Martinez se ri nkan ta gba bolu yin so lana oni ni kini olohun o ti wo oni ni ti le ni tolohun olohun kan ri tawon eyan kan so ni olohun o ti foju ara won wo oni pelu nkan yen oni lo to ni e mo pe teyan ba gba nanu ifira wa ga papa julo awon ifira wa to je pe boya pe kini o sese ki eyan ti e jawe olubori abi ki eyan mu nkan bo nbe oni teyan ba mu nkan bo o le mo pe disappointment o lo ma dun yan wonu egun to je pe boya pe kini orisirisi nkan le yo mo so o ni awon wa disappointed lo to o ni awon o de tun sese ka won wa emotional gege bi Lisandro Martinez bo se wa emotional olohun o ti ri fanran ibiti Lisandro Martinez to ti soro o ni so ko ti to akoko fohun lati pada soro lori nkan ti kan ti agba bolu ohun to so bi yen se je lapa be yen niyan Jerry Amadi alo na soro leyin fika wa ga o ni ni kini lojo po Snapchat e lojo pa ilujara lohun ti e ti soro lo ba fi sibe olohun o loran kan tohun ti e fe so o ni disgrace ni gbogbo Manchester United patapata atohun atan gbogbo awon agba bolu to ku bi fe lu oro to lo so lori afefe ni inu ti e no sa dun
si fi ka wa ga na o ye je mo gbe sin leti lana sey yu yu timba agbo weyin lowo tun e ti ko ti yasina ohun lo gba man of the match e nigba ta asina e ti won fi ya je iko ti gbo bolu lili e mo pe ona lo tun mi awon eleketa e fun ko ti asina meta sodo lo bade alex brenna ohun na lo gba agba bolu e to se dada julo wi papa e laarin ko ti atletico de madrid e ati manchester united e ni ko lo treso di ehun lo gba man of the match o la to fun iko ti inter fun iko ti club nigba ti won fi ya je inter milan mole meta si merin ni harry kane ehun na lo gba man of the match fun iko ti bayern munich nigba ti won koju viking lana meta meta lo bade lami yamal omo ton soto alohun lo gba man of the match fun iko ti barcelona nigba ti won koju ti galatasaray bi yen se je lapa abi yen niyan.

ẹṣẹ ita bá ní kẹka kan ní méní méjì mẹta ó ti di ìfigawága mẹwàá eléyìí ti barcelona ti gba tó sì yẹ pé bóyá gbé kíni wọn borí mẹwẹwàá ni táàbà wulẹ̀ ní tanra wa ṣé wọn ti mi àwọn tó ń lọ bí 43 goals wọn ti mi 43 goals wọn dẹ kàn sí di mẹsàn lásìkò tá a wà ikọ̀ barcelona wọn gbéná yaki bóyá láti bẹ̀yẹn ẹ jẹ́ kí n máa gbé sí wa létí pé kíni paul nabili pogba agbọ́wọ́rin fún manchester united ńgbà kan rí kódò ti gbà fún juventus inú kọ monaco àbí kí n tiẹ̀ sọ pé lásìkò tá a wà ọ̀rọ̀ tiẹ̀ ti wó láàrin òun àti monaco ó wá ṣeé ṣe kó jẹ́ pé bóyá wé kíni orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn nínú ìdíje mls òun ni kíni òun la gbá bọ́ọ̀lù ọ̀hún ló ṣeé ṣe kó ló tún padà kọ ni ó ti mọ gbá bọ́ọ̀lù àbí ló ti ṣeé ṣe kẹ́kẹ́ fi ni ó ti ṣeé ṣe kẹ́kẹ́ fi pọ̀ gbógbà bí yẹn ṣe jẹ́ lápá bẹ̀yẹn nìyẹn ẹ ṣe ń jójú òpó sílẹ̀ 00 555 1 4 0 àti 070 6677 1822 olójú òpó ìpè ẹ tó wọlé agbára láàárọ̀ tòní.

0: ẹjọ kọ lẹgbẹ rédíò yín orúkọ yín àti bitẹtí pẹ. Yes, ẹ kàrọ sọ.
1: Ẹlẹ kàrọ.
0: Ẹ kàrọ sọ, ẹ kàrọ sọ, à ń gbọ́ yín o, etí wọlé.
1: Ẹbí mà ló sọ̀rọ̀ láti Bọ́lọ́ǹdó.
0: Yes, sir, à ń gbọ́ yín sọ̀rọ̀, ẹ kàrọ.
1: Olólùfẹ́ Man United.
0: Up Manchester United.
1: Tẹ̀rí ọ̀rọ̀ tí Martinez sọ 100% mo wà pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n tí màá tá à ń gbá pre-season, mo sọ fún àwọn ọ̀rẹ́ pé a gbà àwọn ọ̀rẹ́ la fẹ́ fi gbá. Ibù league ni kan láìsọ Champions League ni ò rí wọn ní top four. So ó ti ń ṣẹlẹ̀ báyìí. So mo èmi ti sọ tẹ́lẹ̀ yìí pé mi ò rí àwọn player pẹ̀. Average yàtọ̀ sí captain.
0: Okay, Bruno Fernandes.
1: Maybe Maguire kan ọkọ̀ kan fẹ́ player ni. Most of our Man United player wọn. So tán bá gbọ́ maybe sí window kini fún ti wà kọ́lọ̀ player. So lójijì tèmi kárí wọn ní láti fún ní time because ó sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àtẹ́kọ̀ àgbà tó dé Arsenal. A rí time tán fún tó dẹ̀ ti ń ṣe dáadáa
0: báyìí.
1: So Alex Ferguson náà same náà nígbà tó wá. So kán fún kárí kini time lójijì tèmi ni.
0: Sporting Club di Portugal. Tó bá sì yẹ pé Sporting Lisbon náà lẹ bá tún mọ̀ wọ́n sí, àwọn náà wà nípò kejì. Arsenal tó jẹ́ pé wọ́n ń gbá yeye àtẹ́tà tó ń kọ́ wọ gan, ó ń kọ́ kísa. Àwọn náà wà nípò kẹta o. Èyí ló di UEFA Champions League ní sáà tá a wà. Ìṣẹ́gáwága méjì, ìjàwé olúborí méjì ni. Ẹ kọ́ lọ ń sànú. Èyí kan ti Bayern Munich, ẹ náà wà nípò kẹrin pẹ̀lú 4 points. PSG, ẹ wọ́n wà nípò kẹta. Ẹ jẹ́ fílẹ̀ bá torí àwọn yòókù náà ò tí ì gbá ìṣẹ́gáwága. Ẹ jẹ́ mọ́ gbé sí wa létí ìdíje UEFA Champions League. Ẹ bí wọ́n ṣe mọ lórí ẹ̀fẹ́ àti mọ kojú ara wọn lénìí.

Liverpool ṣẹ́jú 15. Òun ni kan igba agbábọ́ọ̀lù Feyenoord ni o mọ gbàlejò Como, Como 1907, ńlado ilẹ̀-èdè Ìtàlú. Dédé aago méje kú ṣẹ́jú 15 náà, ìyẹn 6:45 p.m. Òun ni LASK, LASK, ẹni o mọ gbàlejò ikọ̀ ti Liverpool. Ẹ ṣe rí ikọ̀ ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool lásìkò tá a wà ẹ̀. Àwọn agbábọ́ọ̀lù kan ti ẹ̀rọ àti ẹgbẹ́ tiẹ̀ mọ́ retí wọn. Ezobo Slide. Alexander Isak àtàwọn agbábọ́ọ̀lù àti bẹ́ẹ̀ lọ tó ti ẹ̀ pé bóyá pé kí ni ó ṣe ṣe o ẹ̀yìn tó ẹ̀ pé bóyá ẹ bá fẹ́ kọjú sí Liverpool lálẹ́ ẹ lè gbójú kò lọ́dọ̀ wọn torí àwọn agbábọ́ọ̀lù kan rí wọn wọ́n ní ìfarapa AS Roma yóò mọ gbàlejò Real Madrid tètè aago mẹ́sàn alẹ́ òní ni ṣé kí gbogbo àwọn figaraga tí mo fẹ́ rọ́lẹ̀ náà aago mẹ́sàn ni gbogbo wọn pátápátá ó mọ̀ wáyé RCV yóò mọ̀ gbàlejò Fenerbahce Real Betis òun àti FC Porto wọ́n jọ mọ Lucky Tipi Bodo Glimt òun àti Borussia Dortmund wọ́n á jọ mọ̀ fìjà pẹ́ta Manchester City àbí kí n sọ pé bóyá pé kí ni ìjà ńlá yóò mọ̀ wáyé láàrin Manchester City àti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Paris Saint-Germain ní Shakhtar Donetsk ńkọ́ òun náà mọ̀ gbàlejò AEK Athens ẹ ṣe rí Shakhtar Donetsk yìí. Agbàlejò AEK Athens ẹ ṣe rí Slovan Bratislava tó jẹ́ pé bóyá pé kí ni agbọ́wọ́ àárín ti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ńgbà kan náà rí kódó gbà fún Barcelona náà ọmọ orílẹ̀-èdè Ivory Coast yẹn Yaya Touré bàbá ìlú ń kó wọn sódì àwọn náà mọ̀ gbàlejò Stuttgart bí yẹn ṣe jẹ́ lápá abẹ̀ yẹn nìyẹn 005-5551-1110 àti 070-6677-1822 ni làwọn ojú òpó ìpè tó wọlé agbára.

0: Hello.
1: Hello.
0: Yes, sir. Hello, sir.
1: Hello, sir.
0: Yes, sir. Who can you
1: say? Who can you
0: say? Yes, sir.
1: Who got any near your last you?
0: Mr. Yo. I'm going like
1: sorry. Gẹ́gẹ́ bí ẹni tó pìlẹ̀ kan ṣe sọ ọmọ olólùfẹ́ Chelsea lèmi o. Lọ́wọ́ tí máa yùn bá lọ
0: yìí. Ẹ̀yìn ẹ̀yìn ògbà fìkà wá ga ni.
1: Kí lẹ sọ?
0: Mo lẹ́yìn ògbà fìkà wá ga ni.
1: Àwa ń rẹ̀ lọ́dún tó ń bá world champion ní wà níṣòro.
0: Ẹ ń rẹjú lọ́wọ́ ọlọ́sàn ẹ̀ tẹ̀síwájú
1: sáà. A tún gbúyọ lọ́nà àràngbò bá.

0: I'm going, sir, I'm going.
1: Don't talk on doing for my what one Benny pay. But if you are club to that, I could go, you surely young be to one. Surely, you only need to go to the club where woman back to each other, woman what is courage.
0: Check out my boy, see me.
1: Ah. Ma wa discourage pe ki wu lori o ma wu ko ma win ni so to ba de ti bi ko won na won lo ma man down spirit eni asena je ka wo de ba ka tan so ni won ti ba club to na ba won pa pa de o o ka ti ma ti ke ti
0: ga wa ga la yan won ati asena la fe wu bayi e seun go e seun
1: I won't down
0: hello
2: hello
0: yes sir I ka wo sa wo ko yan ati de tin pe wa
2: e wa ko so lo
0: yes sir
2: Ọmọ ọba gbọ́nà tó jẹ́ olúgbà ló sọ̀rọ̀.
0: Yes, sir, ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ ṣe ẹ̀ka rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípútọ́ ọmọ ìṣiṣẹ́ sí tọkọ̀tọkọ̀ ní ìtùmọ̀ mọ̀kọ̀ fẹ́ yà bá ọ̀dọ̀ Man U. Torí mo ní àwọn ọ̀rẹ́ tó wà ń bẹ̀ dáadáa. Irú ọ̀rẹ́ mi ẹni máa bá ṣe àti gbogbo àti ọ̀rẹ́ mi wọ̀n ti Man U. Man U ló lọ́ yẹ kí wọ́n ra àwọn players wọn dáadáa ṣùgbọ́n wọ́n dà fún wọn kà sí. Kò dẹ̀ kórí bẹ́ẹ̀. Lónà
0: Hello.
3: Hello.
0: Yes, sir. Who can you?
3: Carol.
0: Yeah, Carol, sir.
3: Steven Lonso, that's a correct.
0: Mr. Steven, that's all right.
3: Hello, Mr. Asna.
0: Up, Gunas.
3: Hey, you got to move a single year in the Roman University for six or seven years.
0: Okay.
3: I have a big ship. Nick Daniel. You want a new go.
0: Hey,
3: it's a good one. It's a good one. For six or seven years, I want baby now. I'm not talking to you.
0: Bí inú fanáyé
3: sí ti bí. Wọ́n ní ìdàkìrà àwọn pílà tó dáa dáa.
0: Ok, sá.
3: Ìyẹn kan ló lè mú wọn láti lè rí ọwọ́ mú ní Premiership àti ní Champions League. Mo sọ fún ọ̀rẹ́ mi tó jẹ́ Man U. Mo sọ fún ní ọgbẹ́ni. Mo ní lákòókò táwa ni. Man U tí mò ń wò yìí o. Kò lè perform. Wọ́n ní àwọn na pre-season now. Àwọn bábá PSG pé àwọn play ti ní pre-season. Mo dẹ̀ lọ́kọ́ kò lè rí lákòókò táwa yìí. Bọ́ọ̀ ti yàtọ̀ nígbà ti tẹ́lẹ̀.
0: Ìfigawa ga Liverpool kojú LASK Lalioni. Mo gbé sí wa létí lẹ́ẹ̀kan pé Alexander Isak kò ní kópa ó ní time injury. Látìgbà tó ti dẹ̀ta tó ti international break dé tó ti kópa fórílẹ̀-èdè Sweden ló ti ní injury. Bákan náà Cody Gakpo náà òun náà ní lórí ọ̀fẹ́ àti kópa lénìí. International break in the winner in injury. Nígbà tó ń náà kópa fún orílẹ̀-èdè rẹ̀ yẹn Netherland. Wọ́n bákan náà Dominic Szoboszlai. Àlóhun náà ní ìfarapa. Ẹbí yẹn ṣe ṣe lápá abẹ yẹn nìyẹn. Hello, ẹ ti wọlé o.
4: Hello.
0: Yes, sir, ẹ káàárọ̀ sàn.
4: Bọ̀dé Gọ́nà ló ń bẹ̀rẹ̀ lápàkúrẹ́ ìjọka.
0: Up, Gunners.
4: For life.
0: Ẹgbẹ́
4: yàrá àti ti Man U yẹn.
0: Okay.
4: Man U bọ́ ju Ìdí mẹ́sàn-án yìí ẹ̀, ọ̀dẹ̀ máa gba níjọ́ kọfí kan tó
0: ṣe kú yìí.
4: Ìwọ́n ti bẹ́ẹ̀ ṣe tó kúlọ̀bù yẹn o,
0: ìyàtọ̀
4: pátá, ìtì ìgbà apá gbúsì àti nǹkankan. Àwọn abékèrè àti ló kí gbogbo ẹ tí mo ní yàtọ̀ sí Fáyẹ́ndẹ̀.
0: Ẹ̀yin náà gbà pé àwọn agbábọ́ọ̀lù ní pọ́lẹ́mù àbáwọn alákòóso àbí àbá.

ìmọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pín òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.

kini e ka san eko owo lenu ise lase lowo ledua ise wa ko ni dise iroyin agbaye nla mu afun yin lati kan ni glow 99.1 fm ijapo state akure oluware mi lekun idowo loruko temi saaju koko tin be nu iroyin na re ajo lowo lodu lagbaye imf lo ti ba nigeria niyanjo tako dida owo ori iranwo epo bentiro pada ise olopa nlo ti se akolu si ile ise igbohun sa efe kan lorile de turkey loni zeneski ati olotu ijoba ile united kingdom yo se pade ni london aroyin keduro pelu wa o ise won ti dara po mo wa iroyin na ri lekunrere ajo lowo lodu lagbaye imf lo ti gba nigeria niyanjo tako jida owo ori iranwo epo bentiro pada kakabe imf ohun lo mu amoran wa lati wa awon ona lati mo se atileyin fun awon idile to ku je ka to fun lati le bu ororo si oju apa leyi ti owo epo bentiro ti da sara awon mo nigeria ajo ohun ni o je ko di mimo pe sisan owo ori iranwo epo bentiro ina ni o won bi oju leyi to si je pe awon ti won po wole leyi to ga julo ni won janfani eto ohun ti o si le mu ki nigeria ki o mo kunu jogodi gbese ajo imf ohun je ko di mo pe pelu bi eto raje nigeria tin tesiwaju lati mo senure sugbon ti o kilo pe anfani idagbasoke yi ina ni ko di pinpin kari kari leyi to mu ki pupo ninu awon mo nigeria mo farakasa ninu awon atuntu ohun pelu afikun pe awon asofin na ni won gbodo gbe oro ohun kun daada leyi ti awon idile lokunjokan yo ti mo janfani eto na adajo Charlene Brumskin lati orilede Liberia ati adajo Desire Ayu lati ile Benin na ni won ti di are ati igbakeji are tutun fun ile tin bo awuyewuye iwo daran ninu ajo ECOWAS awon adari ohun ni won yan sipo lana lati owo awon iko adajo ninu ajo ECOWAS na dide ti won de sori ipo ohun ina ni o safihan aako tutun leyi ti awon adari tutun yo mo dari ajo ECOWAS ninu oro ti Brumskin to so leyin igba ti won ti diboyan lo ti seleri lati le mu ki idaduro eka eto dajo ki o fese mule be si ni yo jawe so bi bi ofin yo ti mo sese re lokunjokan ati bi ipin dogba dogba yo ti te to lori telemun lowo lasiko isejoba re ojo alagbara na ni royin je ko di mo pe o ti fa ekun omi lawon iloro ni orilede ni ilu Tripoli ti se olulu orilede Libya lana leyi ti o ti kun bori awon oko to si gbemi lenu okan lara awon osise ile ifowopamo kan nipa bi ina ba ti gbe lasiko ti omi ti kunbo awon ohun elo ina monamona lati le mu adinku de ba awon ti n lugbadi isele na ini ile ise ti n pese ina monamona ni orilede ohun ti ge awon opo na leyi ti o n pese ina ba sawon igberiko ati lawon pabo mi ni ilu Tripoli ewe ijoba orilede ohun ina ni o ti wa pase fun agbeyewo laarin ilu lati le mu ki awon ekun omi na ki o dinku nigbati awon eka eso alabo na si ke won ti kede bi won ti pagidina popona kan leyi ti nbe ni olu ilu orilede na lati orilede olominira Congo awon alase eto ilera nile Congo je ko di mo pe eyi ti arun ebola n ba won fira ni lolo yi na ni oburu jai nibi ti won awon ti won ti lugbadi arun na tin le ni egberun mesan nigbati eyan to ti le ni egberun merin ti di erorun ibureke arun ebola yi na ni won pe ni eleketadin ni ogun leyi ti o ti foju won ni arin
osu karun odun ta wa yi ni ilu Ituri ti nbe ni ekun ilaorun ariwa orilede Congo sugbon tawon ojimi je kodimi mo pe awon nigbagbo pe arun na no tin foju han ni ose die si asiko igba ti won ti ri iroyin je kodimi mo pe arun na no tin ramu bi na nu oye kakiri awon ekun meje ni ariwa ati ila orun nibi ti awon osise eleto ilera je kodimi mo pe owoja awon ko ti de Orila de Mauritius no ni o ti kede ofin konilogbele leyi ti ko seyin ifehonu han leyi ti o ti lalehu leyin gba ti osise olopa kan ti yinbon pa ti yinbon fun arabirin kan erekusu ohun nibi ti awon arinrinajo mo wopo si ini o ti mo wa pelu alafia sugbon ti ifehonu han nipa akude omi ti mu ki alafia ibe mo di meri lawon ojo die sasiko yi o fi koni jogbe leyi na ni o ti bere lati irole ana ti di oro oni leyi ti o nowo jade awon igberiko mewa ni pataki awon abigbe ti nbe ni eyin odi ilu awon ti oro na soju won je kodi mo pe osise olopa leni ti o yinbon fun arabirin ohun ni ibi orun ini won ti fi sikun fi mu ti o si ti foju ba ile ejo Iroyin je ko di mimo pe ile ise olopa lorilede Turkey nlo ti se akolu si olulu ile ise ero mo maworan kan leyi to je ti oloselo alatako ti won si pagidina ise won be nibi ti ile ise mo maworan ohun ti nfesun kan pe nise ni won o faye gba awon osise ohun lati wo inu office na ti nbe ni Istanbul loni iroyin je ko di mimo pe won ti fi sikun ofin mu eyan mokanla ni ile ise na lasiko igba ti won wa ile ise ohun nipa awon esun ti won fi kan eni to ni ile ise ero mu maworan hawk ohun ina ni opo eyan ti gbagbo ni orilede ohun gege bi eyi ti o sumo egbe oselu alatako Republican leyi ti o tun mo benu atelu egbe oselu AK leyi ti are Recep Tayyip Erdogan ti jade wa awon ti won je agbefoba je kodi mimo pe iwe eri lati fi sikun ofi gbeni na ni won ti fi lede fun eyan metadinogun lara iwadi nipa bi won ti nfesun igbowo bobe ati sise owo ilu mokumoku ati awon esun mi kan alaga ile ise igbon safefe ohun kafa marihoglu Iroyin agbaye le nteji si lati koni Glow 99.1 FM Ijapu State Akure baba pada de lamotesewaju emo yukuru an pada bo Eseun ekaabo pada si ara iroyin ni koni Glow 99.1 FM Ijapu State Akure ele bawa dore lori awon ikani ibani dore wa wonyi www.glowfmradio.com loju opo x wa glow 91 fm loju opo facebook wa glow 99.1 fm akure instagram glow 91 fm loju opo youtube wa glow fm nigeria ele gba itakun opo glow fm lori ka ipate itakun si google play store tabi ke gbo wa lori ero radio garden nibi kibite ba wa lodi agbaye e tun le fi iroyin sowo si ara ikoro jọwa lori awon number yi 0704 700 1991 tabi 0805 333 5045 iroyin wa to sun ni inte so waju ile ise olopa lorilede Australia ni iroyin so pe o ti ka esun ipaniyan sese arakunrin kan ni odun mokandin ni ogun leyin igba ti won ti yinbon fun omodekunrin kan eni odun mejila ni orun ni agbegbe Sydney ni ti nbe ni ekun iwo orun ariwa
orílẹ̀-èdè ọ̀hún ni ọjọ́ kọkànlé ní ogún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí níbi tí wọ́n ti gbé ọmọdékùnrin ọ̀hún dìgbàdìgbà lọ léwòsàn tí ó sì ti bẹ̀ dèrò ọ̀run lẹ́yìn ọjọ́ mẹ́ta èèyàn mẹ́sàn-án ti ń bẹ ní ilé ibi tí wọ́n ti yìnbọn ọ̀hún iná ni wọn ò farapa ṣùgbọ́n tí wọ́n fi sìnkú òfin mu àwọn ọkùnrin mẹ́ta ṣáájú láwọn tí ọjọ́ orí wọn bẹ ní ọdún méjìdínlógún tí wọ́n sì ti bẹ́ẹ̀ yọ̀ǹda èèyàn méjì kò tó di pé wọ́n mọ̀ gbé wọn lọ ilé ẹjọ́ ẹnì kẹta lára wọn tí wọ́n fi sìnkú òfin mu isaac bekara lẹ́ni tí ó ti wá di ọdún mọ́kàndínlógún báyìí ṣáájú ni wọ́n ti fẹ̀sùn kàn án pé ó ń gbọ̀jẹ̀gẹ́ nípa àwọn ẹ̀sùn ọ̀hún tí wọ́n sì fi pamọ́ sí àtìmọ́lé ọlọ́pàá ṣùgbọ́n tí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti wá fẹ̀sùn ìpànìyàn kan lánàá Ààrẹ orílẹ̀-èdè Ukraine Volodymyr Zelensky ni ó ṣe ìpàdé pẹ̀lú olóòtú ìjọba ilẹ̀ Ukraine Andy Burnham lónìí nílùú London pẹ̀lú bí orílẹ̀-èdè Britain ti ń wòye láti ṣe àtẹnumọ́ ìfarajìn rẹ̀ fún ṣíṣe àtìlẹyìn fún orílẹ̀-èdè Ukraine tó fi mọ́ ìlérí àwọn àdó olóró tuntun. Ìpàdé ọ̀hún náà ni ó wáyé lásìkò tí ó nira díẹ̀ fún Zelensky lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ America Donald Trump ti sọ̀rọ̀ ní òpin ọ̀sẹ̀ tó kọjá pé òun ó jẹ́ kí wọ́n ṣe àdérọ́pò rẹ̀ gẹ́gẹ́ bí adarí orílẹ̀-èdè Ukraine lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ó ti mú àkùdé débá àdéhùn pẹ̀lú Moscow láti lè kẹ́sẹ̀ kúrò lórí gbígbé epo dísù lọ sí ilẹ̀ Russia. Orílẹ̀-èdè Britain jẹ́ kò di mímọ̀ pé òun náà ni òun ò faramọ́ àdéhùn epo dísù ti ń bẹ̀ láàrin ilẹ̀ America àti Russia ṣùgbọ́n tí ó pè fún ìbádòwòpọ̀ tó lọ́rìn láti lè mọ fúngun mọ́ ìlú Moscow. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé tọ̀sán ní látìkan ní Glow 99.1 FM Ìjàpọ̀ State Àkúrẹ́ ṣùgbọ́n ká tún mọ lọ kókó amẹnubàrí lẹ́ẹ̀kan sí i. Ṣáájú ńlá ti múròyìn wá fún yín pé àjọ alówólódù lágbàáyé IMF ló ti ṣèkìlọ̀ fúnlẹ̀ Nàìjíríà tako dídá owó orí ìrànwọ́ epo bẹntiró padà kàkà bẹ́ẹ̀ tó mú àmọ̀ràn wá láti mọ ṣàtìlẹ́yìn àti ìfaramọ́ àwọn ojúlé léyìí tó kù díẹ̀ káàtó fún láti lè bu òróró sójú àpá léyìí tí àlékún epo bẹntiró ti ń dá lára àwọn ọmọ Nàìjíríà. Àtúnjẹ kò di mímọ̀ fún yín pé iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Turkey ìròyìn sọ pé ó ti ṣe àkọlù sí olóòlẹ́ṣẹ̀ ẹ̀rọ móhùnmáwòrán kan léyìí tó jẹ́ ti olóṣèlú alátakò lásìkò ìgbà tí wọ́n fẹ̀sùn kan ẹni tó ni iléeṣẹ́ ọ̀hún. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé tọ̀sán òní látìkan ní Glow 99.1 FM Ìjàpọ̀ State Àkúrẹ́ Olúwarẹ̀mí Lẹ́kún Ìdòwú lorúkọ tèmi ẹ ṣeun dẹ́ bá wa gbọ́ ẹ káàsán ẹ máa yáṣẹ́.

0: ni atide
1: bi ati ma nde ni gbogbo igba ni gbogbo akoko ni gbogbo ojo awa na ko
2: ajube lo
1: awa na ko ajube lo awa da nje bebe ni glo 99.1 FM ni japo nilu akure oloye mekun nibe la kale si eto yin na ni te ti mo pe gbaju gbaja eto eto to ma npo lowo gbogbo awon nkan te ba nse ni le ise yin eto to ma gbe yin debe eto mo to ma mu yin jade o na re o
0: beni oju oja
1: e kule
0: e kapo
1: se la afia ni
0: dada ni
1: ati ti de lo se yi
0: ati de o
1: ati de ba ti nde
0: beni a so be fun
1: ati de
0: ati tun de lo
1: oja nbe le abi o se nle
0: o wa nle
1: eh
0: o po nle
1: eh yo
0: beni mo turayo atan logun ti gbe mo si aje pupa no ni o de iya loja yin iya laje yin
1: iya loja
0: ben iya loja ni mi iya laje ni mi
1: oda
0: o ya daruko re
1: alade tin je ade ni yin lo ko ti mo nje baba oni keke keke laje
0: o ya keke laje o ya gbe won de be
1: se ka wonu oja ni
0: ati e ti bere now
1: se ka wonu oja ni
0: a ma bere wonu oja
1: se ka wonu oja ni
0: ati wonu oja
1: gege bi e ti mo ba ti ma nse lori eto yi wi pe a wa gbo oyin sile ni le ise yin ta ba ti wa gbo yin sile gbogbo nte ma nte nu ara yin le fi so o
0: ma shalaye fun ara
1: won iseju perete na ni ṣugbọn iwon ba iseju perete te lo yi e mo wi pe eri re pe te
0: beni eni ma ba wa jowo po le ise glow ese ma ni ere to po
1: inte se ta si gba lowo yin
0: owo eda kan mu ni
1: ko to nkankan ko to nkankan te yin ni wi pe e sa si to bi te tin taja yin e so nte nse e so nte nta lo ba tan number wo ni won le pe wa si na ka kokko bere pelu eyin
0: number 0703-022-3281 number to wole si odo aje pupa yin moturayo atologun
1: eyi to wole todo temi na keke laje leleyi o baba keke laje
0: baba
1: oni keke worldwide ṣugbọn ni sai
0: worldwide ni
1: worldwide ni mi ṣugbọn ni dai bayi keke baba keke to laje
0: baba keke to laje
1: 08060 96 64 38 oni number te pe mi si ta se fi kan si eye ni gbogbo bi te ba wa
0: e pe number wa a ma record yin
1: a n bo funra wa ni
0: a n bo
1: o
0: eyin fura yin tun le re record ara yin e send re si wa
1: ti ka doju oja
0: ti ka sare wonu oja
1: ja wonu oja
0: won ti pe wa a n bo ni nikan ni glow
1: 99.1 FM nibe la wa ta wa sozu
0: beni
1: awa lele yi
0: awa ni
1: ah ni je meji ta ma nse bi
0: ki
1: se
0: wi pe loja wa la se gbe
1: ka ma rebrand yi
0: beni ka ma rebrand won
1: ka ma brand ka ma brand brand yi
0: ah oyinbo e po
1: ti over graduate na ni
0: eh over graduate o ti po awon ya loja won yen ma ma dori won ru
1: eh eh so mo pe ninu won na ari
0: awon ya loja wa la ti oba laje wa won wa pelu wa ma ma fi oyinbo re da
1: a ni awon modernizer no won
0: eh won okay modernizer
1: so
0: we
1: organizer modernizer
0: organizer na le polowo ayo
1: won
0: ni
1: set won yo won set
0: in
1: san gbe ni modernizer modernizer won ti ode wo yi
0: te ode wo yi oyinbo e po je sare wonu oja
1: je ka tun wonu oja lo je ka tun wonu oja lo
2: oju oja
3: oruko mi ni Adesewa Bisola ti mo je manager ni ile ise Yomes Paints and Chemical Depot ti a wa ni Old Garage Afunbi Owo Street off Farakale and Adesida Road before Matador opposite neighborhood market Akure afi asko iki eyin onibara wa wi pe akupale mo odun o a ba wa layo ati alaafia a si dupe lowo yin fun ibasepo yin pelu wa Ọlọ́run atúbọ̀ máa wà pẹ̀lú yín. A tún fi àsìkò yìí sọ fún yín wípé àwọn ọjà wà nílẹ̀ lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ yanturu. Àwọn kẹ́míkà bíi emulsion acrylic, satin acrylic, titanium dioxide, calcium carbonate, brown oxide, blue oxide, àwọn hydrotint paste lóríṣiríṣi. Lẹ́yìn náà a tún ní eléyìí tí a fi ń ṣe ilẹ̀ bíi silane and sealant ní ti ilẹ̀ yìí àti òkè òkun. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá, a kì í bá wọn ta gbàǹtú ẹ̀yọ kẹ́míkà tí wọ́n fi ń po ọ̀dà. Òrìjínà pọ̀nbélé lọ́jà tiwa, ẹ̀yìn aláràtúntà àti ti lódidi lódidi. Ọjà ń wà lẹ́ni rẹpẹtẹ fún yín, ẹ̀ǹdínwó lọ́jà wa bá dé kò wọ́n rárá. Ẹ wá gbọ́ o, ẹ̀bùn pàtàkì wà fún gbogbo àwọn tó ń bá wa rajà lẹ́yìn ọdún. Bí ẹ bá ṣe rajà sílẹ̀ bó ṣe máa pọ̀ tó, Ọlọ́run yóò máa bù. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè wá sí orí nọ́mbà yìí 08067292008. Lẹ́ẹ̀kan sí 08067292008. 081-3931 tabi 081-3931-9097 081-3931-9097 Ẹ ṣeun, a ó máa retí yín o.
4: Ilé iṣẹ́ kan bẹ nílẹ̀ yìí tí kí n ta gbẹ́ǹtú ẹ̀yọ kẹ́míkà tí wọ́n fi ń pò ọ̀dà Paint Chemical tó jẹ́ pé ojúlówó pọ́nbélé ni wọ́n ń dà ǹjẹ́ mọ́ Yomes Chemical International ni o ògbóngẹ́ ni wọ́n níbi kátà àwọn kẹ́míkà tí wọ́n fi ń pèsè ọ̀dà ìbáà jẹ́ ti emulsion tàbí ti gloss gbogbo rẹ̀ ló pín tìmù sọ́dọ̀ wọn imported sì ni kì í ṣe tilẹ̀ yìí wọ́n wà ní Afunbi Owó Street Old Garage nítòsí Matador opposite neighborhood market off Arakale Road Akure Ondo State ẹ̀yin alára tuta àtẹ̀yìn lódìndín lódìndín ẹ máa bọ̀ ní Yomes Chemical Paint owó ọjà wa kì í kán ní léegun ẹ̀yìn ọ̀dà náà ọ̀dà tí a bá fi kẹ́míkà wọn pò kínpinyìnkì bẹ́ẹ̀ ni kì í sì ń di olómi ṣooroṣo tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́ nínú àwọn tí ń ta chemical paint nílẹ̀ yìí Yomes Paint Chemical International ni ọlọ́run gbà fún nígbà gbogbo ẹwà bá wa dòwòpọ̀ kẹ́ ẹ mọ̀ pé rere ni olúwa we will satisfy you in all ways ẹ̀yin tẹ́ fẹ́ ra old sales àti retail sales ẹ̀dínwó lọ́jà wa bá dé kódà bẹ́ẹ̀ bá ṣe ń kàn sí wa tó bẹ́ẹ̀ náà ni reward yín yóò gà dára tó number wa rè 08067292008 tàbí 081-3931-9097 Yomes Paint Chemical lóní ara re lèmi àtẹ̀yìn yóò fi lólé ayé wa gbó.
0: Ah babalaje.
1: Nam.
0: Babalaje.
1: Ayin.
0: Kẹ̀kẹ́ lajé.
1: Mọ̀ ń jẹ́.
0: Ó ya múvọ̀. Jẹ́ kán mọ̀.
1: Ìtẹ̀síwájú ni ọ̀pá àṣẹ́gun. Àwa máa ń sọ nílé iṣẹ́ wa wípé ọjà tí ènìyàn bá ń tà tí ọba ti polówó rẹ̀. Irú ọjà bẹ́ẹ̀ ní at the end of the time ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Wọ́n tún padà polówó rẹ̀ ni. Gbogbo ọjà yẹn nílùú ní gbàjọ. Gbogbo ohun tẹ́ ẹ fowó yín kójọ tẹ́ ẹ fi jẹ́ kí èrè kan mọ́ wọlé sínú gbá yín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ nílùú ní gbàjọ. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ́ bọ̀. Bẹ́ẹ̀ tí ń ṣe yí ké tí ì tó.
0: Owó bí ń tì ni.
1: Kò kájára lọ.
0: Wọ́n pọ̀. Owó tiyin náà yìí wà bẹ́ẹ̀ ẹ darapọ̀ mọ́ wa náà àti ń pè yín ayé ṣì ń bẹ nílé ọ̀dà gòtá ayé ṣì ń bẹ ní glo fm wa ẹwà ògo rẹ ń pè ọ pé má bọ́ má. Májà lọ fà.
1: Mo fẹ́ wọnú ẹ̀ lónìí.
0: Já padà.
1: Wọ́n
0: jàlá wa. Já padà
1: wà ní. Já wọnú ọjà lọ.
2: Ojú ọjà. Èrò ọjà olówó.
5: Fàbá wọlé tọ ni fàfà là ń jìfà ìkànnì glo 99.1 fm tún kórè dàálẹ̀ ẹ̀yún nílé iṣẹ́ olókoòwò oníṣẹ́ ọwọ́ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtọlọ́dọ ni pátá kílẹ̀ ń tà níbo lẹwà tẹ́tí ń tà ilé ọdún tún ti wọlé ẹ jẹ́ ká bá yín fọrẹrẹ ọjà yín lórí ètò ojú ọjà níkànnì glo 99.1 fm ìjàpọ̀ estate àkúrẹ́ tó jalè jákòrí ilẹ̀ dòdò wá sọ nípa ọjà tó ń tà ibi tẹ́ wà tẹ́tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ̀ mu gbogbo aago méjìlá àbọ̀ ọ̀sán sí aago kan 12:30 p.m. to 1 p.m. ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Ẹtì Friday ẹ ń lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ́ ń tà àtàwọn tẹ́ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ̀gbá ní kẹ̀tíkẹ̀tì tẹ́ bá fẹ́ ká wá bá yín níbi tẹ́ wà láti gbóhùn yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jẹ́ àǹfààní ètò ojú ọjà kájé òbúgbà rẹ̀ jẹ́
0: ọjà wa ń tẹ̀síwájú.
1: Ó ń tẹ̀síwájú.
0: Wọ́n gbádùn wa. Ah. Dá fi nọ́mbà wa léde.
1: Wọ́n
0: mọ̀ sọ pé àwọn aláwàdà méjì dé. Wọ́n ò fẹ́ jẹ́ kó fi wọ́n lọ́rùn lẹ̀. Bẹ́ẹ̀ ni torí tiyín la màá ṣe wa o. Ẹ̀yin lè jẹ́ kí inú wa ń dùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin lè fọkàn wa balẹ̀. Kì í ṣe àwọn tá máa ní pé à ń gbádùn yín lásán. Rárá o, a fẹ́ àwọn yẹn.
1: Ìgbádùn tí ọba lówó lọ́wọ́.
0: Àwọn ìyálọ́jà wa. Àwọn ló múnú wa ń dùn.
1: Wọ́n mọ̀ wá.
0: Ló múnú ìyá lájé ń dùn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ló múnú bàbá lájé ń dùn.
1: Kẹ̀kẹ́ lájé.
0: Ló mú kẹ̀kẹ́ lájé ń dùn. Àwọn ló gbé wa débẹ̀. Nọ́mbà wa ni 0703-022-3281. Bàbá lájé kẹ̀kẹ́.
1: Nọ́mbà mi ò tíì yí padà.
0: Kò lè yí padà.
1: 08060-96-64-38. Ẹ kàn máa pè é ní ó ní wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀. Kọjá yín kọ́dà máa ṣe kí ni kọ́ máa
0: ta
1: lóní wẹ̀lẹ̀.
2: Ojú ọjà.
6: oruko temi ni alagba Sunday Adewole ti mo je alase ati oluda ile ise Sale of Global Pensions ti a nta leather boss ti ni direct opposite ni waju Olukayode ni ile keji te ba ti de ijomo junction te ba nlo mos ni akure ile keji te ba ti de ijomo junction te ba nlo mos direct opposite do face lele le gagara ile oruka odun to tin ta ponu yen e ti ma re sabodo wa nla be Sale of Global Pensions ta nta bag lorisirisi latori awon mo kekeke fun karata bag lunch bag school bag lorisirisi ku sin country po je bag ta awon modelo latori keji ti be omo university gugu e lo wa aka sare le nfe ni leather bag le nfe ni if pro le nfe ni ku siru bag un e barodo Sale of papa fun awon eyan wa to je pe si pe ton pe si gbe awo to je pe si pe e n wa leather boss original one e ma barodo Sale of fun awon hausa fun awon ibo fun igbera fun edo fun ibo fun tapa to je pe si pe awon ma lo 5-4 5-5 6 by 7 fun gbe awo gugu e lo wa papa fun awon copper wa ani wood sports ani awon ale awon leather boss te le gbe lo tele lo sa gugu e lo wa lodo wa papa fun awon to fe sara tuta e ma barodo Sale of iye ton ta leko ton ta ni badan on la fun yin papa fun awon eyan wa to je pe ifi ayo won ti te won lowo to je pe smart gba visa te fe lo soke okun awon bag ti o ni doju tin o wa lodo wa 23 kg ni 27 kg ni 30 kg ni 67 kg ni an lo kg ni gugu e pata la ma se to fun yin to je pe pe e de mo pe pe de lolorun papa fun awon obirin wa to won fe lo de ojo kan abodo ojo meji awon kit bag o wa lo si salaso ni plastic ni o wa fun awon madam bag gugu e la ni fun awon eyan wa to je pe e fe sara ara tuta e ma bodo do Sale of ko ni di pe n lo iko e n lo badan ohun te ma ri ni kokoto te ma ni gugu e lo wa lodo Sale of gugu ko di tuba te n fe ni Sale of wa fun yin mo no party mi ni 08038044658 like kan si 08038044658 e se
7: ẹni lala adagbada nla fun ewe isegbe aja ojo isegbe oda itakun to ba fe se bi anamo ma tani ko ni dun lai lai ta ba nso nipa awon to nta bag to great to quality nle yi dada bag to duro re bi travel bag school bag bag igbeyawo bag fawon to fe ririn ajo lo soki okun laptop bag bag bi whispers gross bag sauce polo box lala lala plastic box fawon mama mama atawon omoge star express ati bag lori sirisi ti o ni doju ti yan gugu e gugu e lo poku eni ba mona lo ye ka Hello, Witty. This is Love Global Venture, number 75, Obadishida Road. Did you go to Lukayo de Plaza, Ijong Junction, Nuakale Si, Fujulo Bagia, La Lupe, Iroyayo, Fama to Fera Bagi, Lara Tota, Yetema Balekumbado, Lema Balodo Selo, Ujokatakata, what in Nipalurile, or no what in Nipalani, Okatatua, Teluko, Fama Bagia La Lupe, to quality dada, Equella Share, Atulu Darilation, Sale of Global Venture. So the number 080-3804-4658,
8: 0804 4658 0804 4658
9: Oh God, overgrade it.
8: Don't bother like you're not.
9: In total, we want none. No, no.
8: On bolu bi kolara mi o mon file
9: we don't do subtraction but we do addition now
8: o wa na kiye mi ara mi lo balaje ro ma gbe mi debe ro won ya loja won yen inu mi dun si won nitori won munu mi dun won pe mi ni onoko jowo pe ma bo wa record wa a de lo record won won de gbadu ise wa
9: won de gbadu ise wa
8: won de test wa
9: ben
8: o ti kon won de npale
9: na ise
8: wa won de nwole fun
9: won awon kan ti e npe bayi won ni laarin ose kan pere iye ti ri awon eyan te nda girigiri won wa lati awon origun mere rin agbala aye ke wa nse Nigeria nikan
8: o ni anibara mi kan gan to n go jeri si pe lati jo ti mo ni ba nido opo ni ile ise Glow FM ile ise mi ti test waju
9: won mo pe reason o ni pe alujara aye lujara la
8: wa ni
9: gbogbo n ta nse bayi
8: o wa ni
9: Glow 99.1 FM
2: oja
8: baba keke laje
9: keke laje pa jako jako mo keke
8: o ma we keke laje yen o la ma fi rin wonu oja
9: o na ne
8: o la fi teswaju no oja o nu fi no fi rin wa to so pe eyin ya loje oju yin ma ndan mo ni eyin na ni eyin na ni
9: wa le ma glow
8: eyin ko do ko won ba le o na ma glow mo po ruko ro ro mo be ni glow fm o je ko ju wa na glow o je kokon wa ba le
9: akan o kan wa ba le
8: be ni
9: an yo le ke
8: be ni
9: e ke wa opapo
8: be ni opapo
9: adupe adupe
8: patawo je
9: ko je
8: tori awon ya loja wa won toju wa
9: won toju wa gan
8: won darapo mo wa ni ile ise o mu ise wa fun wa ni
9: awon ise alalubarika ki je ki je ti o ni tumo o ki je pe keyan ko ma sise bi erin ko ma jeje iliri o
8: no no
9: ki bi ta won ya loja wa awon baba loja wa ti an ba wa dowo popo
8: ise won de tu tesi wa
9: o de tesi wa ju
8: lenu ise number ten de po wa si fe awon yin to te pe won ti fe darapo
9: mo wa
8: be ni
9: awon ka ti e po
8: 70 30 22 32 81
9: Dear, a young daughter, dear.
8: Call
9: them. Emma Dakan, Diana, gay, gay, gay, gay, gay,
8: gay,
9: gay, gay,
8: gay, gay,
9: gay, gay, gay, gay, gay, gay,
8: gay, gay, gay, gay,
9: gay, gay, gay, gay,
8: gay,
9: gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay, gay,
10: fa ba wole to ni fa fa la njifa ikan ni glow 99

0: ibi tẹ wà tẹ tí ń tà lórí ètò ojú ọjà lówó dákọ mu gbogbo ago 12 àbọ̀ ọ̀sán sí ago kan 12:30 p.m. to 1 p.m. ní gbogbo ọjọ́ ajé Monday sọ́jọ́ Eti Friday ẹ ó lu àǹfààní yìí láti sọ nípa ọjà tẹ ń tà àtàwọn tẹ ní fáwọn oníbàárà yín nílé ọdún kájé wọ gbá ní kẹ̀tíkẹ̀tí tẹ bá fẹ́ ká wá bá yín níbi tẹ wà láti gbo yín sílẹ̀ ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 0703-022-3281 tàbí 0703-212-0921 ẹ tún lè pè sórí 0704-375-4793 wọ́n jàǹfààní ètò ojú ọjà kájó bùgbà rẹ jẹ.
1: A ń lọ lórí ètò yìí, a fi yín sílẹ̀ ìyálọ́jà, a fi yín lọ́wọ́ Ọlọ́run.
2: Lọ́wọ́.
1: Lọ́wọ́.
2: Nítorí pé
1: olùlọ́ba ti ń bá. Kí ọjà yìí lè tẹ̀síwájú.
2: Òun lọ́ba ti ń bá ni ṣe.
1: Òun ló bá wa lọ, ó lè bá wọn ṣe o. Bẹ́ẹ̀ni, àwọn ò fi yín sílẹ̀ o. Ọ̀sẹ̀ ni a ń tẹ̀síwájú. Ojoojúmọ́ ni iléeṣẹ́ wa máa tẹ̀síwájú.
2: Láti Monday.
1: Títí da Friday.
2: Bá a ti máa ń ṣe nù.
1: Wọ́n á ṣe máa gbọ́ iṣẹ́ wọn.
2: Bẹ́ẹ̀ ti máa gbọ́ lélẹ̀ yìí.
1: Àwọn tó ti darapọ̀ mọ́ wa.
2: Wọ́n ti mọ àkókò tí wọ́n ń gbọ́.
1: Àkókò
2: tí wọ́n ń gbọ́ náà lẹ́ máa gbọ́.
1: Lẹ́ máa gbọ́.
2: For now.
1: For now.
2: For now.
1: Kò
2: yí padà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ẹ lọ fọkàn balẹ̀.
1: Orúkọ mi ni Motunrayo Atanlogun tí ògbéyàn mọ̀ sí Ajé Pupa. A ó máa pàdé lójoojúmọ́.
2: Títí di ìgbà míì tó jẹ́ pé tí ẹ mọ̀ gbà wá bá bí ẹ mọ̀ gbọ́ wá bá àti jọ ń gbọ́ wa ní gbogbo gbàngàn kúrò lórí ètò yìí o kọ́lọ́run ọba kọ́mọ yọmí kúrò láwùjọ. Alade tí ń jẹ́ Adéníyí ló kọ tí mò ń jẹ́. Bàbá oníkẹ̀kẹ́ wọ́ọ̀rù ẹ̀ tí ó ń jẹ́ bàbá kẹ̀kẹ́ Lajẹ for now.

Àwọn aṣòfin ni wọ́n ti ń pe ìjọba àpapọ̀ láti wá dá sí ẹ̀kún omi tó ń gba àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Anambra, Imo, Ebonyi àtàwọn ìpínlẹ̀ mìíràn. Ìpè náà ló tẹ̀lé ọ̀rọ̀ ti Victor

Elédùà ọba tó fẹ gbogbo aráyé arúgbó ọjọ́ arúgbó ọkùnrin kése parí ọlá porogodo ọgọ́ ọ̀wàrà òjò tó ń lé wa nígbà tá a lè rẹsà abánimulẹ̀ láì dání kábíyèsí rẹ lórí ètò yìí lónìí. Ọba Elétò ọba tó ní ká máa wá ká máa bá gbogbo àwọn olóríire tó bá wà ń gbètò ìjákèjádò àgbáyé ìbárẹ́ o ọba Elétò bá ṣe ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè náà là ń kí gbogbo ẹ̀yìn olóríire tó bá wà ń gbètò ìjákèjádò àgbáyé ètí tẹ fi ń gbọ́ wa yìí ò ní dí o ilé tẹ ti ń gbọ́ wa yìí ò sì ní dàrú ẹ̀yin tẹ lórí ọ̀fẹ́ láti máa wò wá níkànnì ayélujára ojú tẹ fi ń wò wá ò ní fọ́ àjọṣe wa ò sì ní bàjẹ́ ètò yín ètò wa náà la tún ti gbé dé ètò yín ètò wa níkànnì yín ìkànnì wa bẹ́ẹ̀ ni ìdílé pẹ̀lú ọ̀la lójúlé tó yìí ń jẹ́ abala méjì ló sì máa ń pín sí abala àkọ́kọ́ láti máa ń mẹ́nu ba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àwọn ohun tó ń da lérú sáwàá gangan òkè ń kà sí òun la máa ń mẹ́nu bà lẹ́ni ní abala àkọ́kọ́ lórí ètò yìí àti àwọn àtúnṣe sí wọn abala ìkejì ni abala agodo ìfẹ́ ibẹ̀ láti ń wọkọ̀ ìfẹ́ tá a ó máa lùwẹ̀ nínú odò ìfẹ́ bẹ́ẹ̀ ni agbami ìfẹ́ la máa ń kó sí a máa ń fúnyàn lọ́kọ̀ a máa ń fúnyàn níyàwó lábala ìkejì lórí ètò yìí gbọ́kọ̀ fún wọn gbọ́ aya fún wọn ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́kọ̀ tẹ́ ẹ̀ níyàwó ẹ̀yin gan lètò yìí wà fún ẹ já fún yín lọ́kọ̀ ká fún yín níyàwó kò yẹ ká máa dá sùn kò yẹ ká máa dájí adániwáyé mo rírì kájọ wà papọ̀ ló ṣe dá wa lákọ̀ tó tún dá wa lábò kí ló wá dé tẹ́lẹ̀ ní fọkọ mọ́ tẹ́lẹ̀ ní fẹ́yàwó mọ́ torí pé ẹ ti àwọn kan ní àwọn ti ṣì mú láti bẹ̀rẹ̀ tẹ bá ṣì mú ní bẹ̀rẹ̀ tẹ jùlẹ̀ ẹ tún lórí ọ̀fẹ́ láti tún mú ẹ mú mi tẹ bá mú kan tẹ rí pé kò bá yín lára mu ẹ múlẹ̀ kẹ mú kejì bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tọkọ ti kọ̀ tàbí tíyàwó ti fílẹ̀ ẹja fún yín lọkọ̀ ká fún yín níyàwó lórí ètò yìí ẹyé dá sùn ẹyé dájí kò yẹ ká máa dá sùn ká máa dájí bẹ́ẹ̀ ni ìkànnì yín ìkànnì wa glow 99.1 fm náà la wà yìí ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wó bọ̀ pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín comfort bọ́sẹ̀dé àríyọ̀ ni mò ń jẹ́ ọlálójú ni wọ́n fi máa ń gbé mi lárugẹ mi lólórúkọ tó ń pòwe olórúkọ tó ń kọ́ni níwàwù olórúkọ tó tún kìlọ̀ ìwà ẹ kúlé o

Alájà gbàgbé pé lórí ètò yìí a máa ń rán wa létí pé àwọn òbí wa tí wọn ò fi bẹ́ẹ̀ lágbára láti sáré lọ sókè sáré lọ sísàlẹ̀ mọ́ àkókò tí wọ́n nílò tí wọ́n nílò ìtọ́jú wa rèé gbogbo ẹ̀yin tí àwọn òbí yín wà nílùú tó jìnà ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lóòrèkóòrè ẹ máa múnú wọn dùn ẹ fóúnjẹ ránṣẹ́ sí wọn ẹ fowó ránṣẹ́ sí wọn ẹ jẹ́ kí wọ́n ṣàdúrà fún yín ohun gan tí ẹ fẹ́ kí àwọn ọmọ yín ṣe fún yín lọ́jọ́ ogbó ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe fún àwọn òbí yín báyìí ẹ múnú àwọn òbí yín dùn ẹ joyè adáṣọróbì ẹ má joyè atu òbí sí hòhò kẹ má ba forí gbàdúrà tí ò yẹ kẹ forí gbà la ṣe ń rọ yín ẹ járe dájú pé à ń tọ́jú àwọn òbí wa dáadáa

dákun mò ń wá olùgbọ̀wọ́ fẹ́tò yìí o ẹ wá fi tiyín kẹ́ ẹ fi gbé tiwa lárugẹ ìpolówó ọjà ńlá gúnmọ̀ òwò ẹ jẹ́ ká fi tiwa náà ká fi gbé tiyín lárugẹ ẹ gbé ọjà yín kúrò lójú kan tó wà ẹ já polówó ẹ káàkiri àgbáyé ẹ dákun ẹ wá polówó ọjà mò ń bẹ̀yìn ni

káàbọ̀ padà sábàlá ìkejì lórí ètò yìí abala gbọ́ kọfà àyàgbáyà fọkọ tí ò yọ ẹnì kọkọ sílẹ̀ ẹ má jẹ́ agbàgbé glow99.1fm la wà yìí comfort bọ́sẹ̀dé àríyọ̀ ni mò ń jẹ́ àwọn lẹ́tà tí mo gbà lénìí wọ́n pọ̀ jáǹtirẹrẹ ṣùgbọ́n torí àkókò mi díẹ̀ ni màá léka òmùṣe ni mò ń wá olùgbọ̀wọ́ fẹ́tò yẹ dákun ẹ wá fi tiyín kẹ ẹ fi gbé ti wà lárugẹ sí olóòtú ètò ìdílé pẹlú ọlá lójú èmi ni ẹni tí ọlọrun mọ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹẹ kò jẹni tó bẹrù ọlọrun tó sì ṣetán láti ṣe ohun tí àwọn òbí mi bá ní kó ṣe mi ò tí ì lọkọ rí mi ò sì tí ì bímọ rí nọmba mi rèé àdírẹsì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹẹ sí arábìnrin yìí èmi ni kẹ ẹ pè lẹyìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ni ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó sì ṣetán láti ṣe ohun tí àwọn òbí mi bá ní kó ṣe mo ti bímọ méjì o mo sì níṣẹ́ tó dáa lọ́wọ́ nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹni tó bá nífẹ̀ẹ́ sí ẹni tó kọ lẹ́tà yìí kó pè mí lẹ́yìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ni ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó níṣẹ́ tó dáa lọ́wọ́ tó sì ṣetán láti tẹríba fún mi

sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ni ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí mo pàdánù aya mi bí ọdún márùn-ún sẹ́yìn sínú ìjàmbá ọkọ̀ mo ti bímọ méjì o mo sì ṣetán láti ṣe ohunkóhun tẹ́ ẹ bá ní kí n ṣe nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí kó pè mí lẹ́yìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ni ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí àgbẹ̀ paraku ni mí mo ti bímọ méjì mi ì tí ìdàgbà púpọ̀ mo ṣetán láti bímọ sí tí mo bá rí ọkọ rere lórí ètò yìí nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arábìnrin yèmí ní kẹ́ ẹ pè lẹ́yìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ni ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí iṣẹ́ àlùmáńkò ni mò ń ṣe mi ò tí ì bímọ rí o mi ò sì tí ì níyàwó rí nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí èmi ni kẹ́ ẹ pè lẹ́yìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ni ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kú jẹ́ni tó bẹ̀rù ọlọ́run òjíṣẹ́ ọlọ́run pọ́nbélé ni mí o mo ní àwọn ilé ìtajà náà nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin pàítọ̀ ni wọ́n èmi ní kẹ́ ẹ pè lẹ́yìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kó jẹ́ onímọ̀ọ́tótó torí olóṣèlú paraku lèmi nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí èmi ní kẹ́ ẹ máa pè lẹ́yìn ètò sí 08035631282 sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kó jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run tó sì ṣetán láti ṣe ohun tí àwọn òbí mi bá ní kó ṣe nọ́mbà mi rèé address mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn tá a ka lẹ́tà àwọn yìí èmi ní kẹ́ ẹ máa pè lẹ́yìn ètò sí 08035631282 àwọn lẹ́tà pọ̀ jáǹtirẹrẹ tí mi ò tí ì kà torí àkókò mi ò pọ̀ bẹ́ẹ̀ lórí ètò yìí ẹ̀dákun mọ̀ ń wá olùgbọ̀wọ́ gẹ́gẹ́ bí mo ti ń tẹnu mọ́ ẹ kó ìpolówó ọjà yín wá sórí ètò yìí ká fi tiwa ká fi gbé tìyín lárugẹ mi ò nílè ka àwọn lẹ́tà wọ̀nyí o ẹ̀dákun ẹ̀yin tẹ́ ẹ bá nílò ọkọ tàbí tẹ́ níyàwó ẹ ṣáà ti pè mí àwọn obìnrin pọ̀ jáǹtirẹrẹ bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin pọ̀ ẹnikẹ́ni tẹ́ ẹ bá fẹ́ ẹ ṣáà pè mí lẹ́yìn ètò sí 08035631282 ẹ̀yin tẹ́ máa ń pè ní aago kéékèèké bí aago kan aago méjì òru aago méjìlá ẹ má pè mí lóru o àkókò tẹ bá mọ̀ pé tíyàn bá pè yín lẹ́gbẹ̀ẹ́ ìyàwó yín àbí lẹ́gbẹ̀ẹ́ ọkọ yín ẹ ní bínú àkókò yẹn ni kẹ́ ẹ máa pè mí sí mo bẹ̀ yín ni ẹ sì máa kó polówó ọjà yín wá ká bá yín polówó ọjà

lọ́run ọba mi fi kán mi òun náà ni mo ń lò yìí a lo daula ìdọ̀jọ́ alẹ́ ni nítorí mo gbójúlé mo gbá alẹ́ kì í dání ọ̀dádá ọ̀dáhùn tó wù ú lásìkò wù ú ọba tó dání tí kì í dání láàmú ọba tó dání tá ò gbúdọ̀ dà ọba tó dá mi tí ò fi mí dáadáa kú dà mọ́mọ́ darí ọpẹ́ mọ́ darí ògo mọ́ darí ẹ̀ padà ẹ dúró ná ẹ jẹ́ ń bí ẹ̀yìn olólùfẹ́ mi. Alhaji ọlọ́pàá ẹlẹ́ ọwọ́já station wa dọ̀hún ọkọjá ọ̀rẹ́ ọkọjá òkìtì pupa ẹ béèrè rédíò táwọn èèyàn náà ń gbọ́ lákòókò yìí náà rè. ẹjọ́ ta ló jẹ yín ní gbèsè tọkọ ẹtẹ bá lè dá ọkọ inú mi adùn tọ jẹ yín ní owó tọkọ tí ó fẹ sanwó náà fún yín àbí ta lẹyìn jẹ lówó tọpẹ kẹ tó sanwó òun kí ló dé ẹ má jẹ kí n tiẹ sọrọ lọ bi pé ẹyin tí ẹ yáwó lórí áàpù ẹyin mélòó ẹ sọ tòótọ ìdí tẹ ẹ fi sanwó òun fún áàpù jẹ ti yáwó ẹ jẹ ìmọ àwọn parọ lórí ètò mi òun náà lọ máa ń bá àwọn kan lẹrù láti wò ó pé ọlọrun fẹmi àjàgáyé ó ṣeéṣe ká má lè pè wọlé

0: Low 99.1 FM, Ija Fuakure.
1: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa lamútọ̀ yìí wá.

kéti àwọn ajiwarin àtàlọkadà yòówù dẹ pátápátá kẹtẹgbẹ tí lọ mú kí wọn fún ọdún ogun ìyẹn ṣe nu dẹ yìí mi kí ogun ti ya ṣe ogun yan ogun yè mòye o ẹnagbára lọ ilé ìdúpẹ ogun ni mẹjẹ wá kété wẹ o. Iye wa nu mọdun pẹ na aba kété wọn na yọ na ye na lafia. Iṣẹ́ ti bomi lodi bẹ́ẹ̀ náà ẹ gbudọ̀ bogun lodi nítorí fikin ẹ lè ṣe dama loogun wa jẹun wa rìn wa wọ mọ́tò wa ṣe kété ẹ òṣẹ ogun rẹ̀ yìí ogun ni mẹ̀jẹ̀ mi wẹ ogun alaya mi ti náà alátẹ ti náà o nagbá ilé dùmọ̀ ẹ.

0: ọmọkùnrin bàbá ọmọ tó lè gbọmọ òǹrorọ tàbí aláǹkó tó jẹ ti generational èyí tó wọn fa ìdínà ìrírò àìríṣẹ àìríṣẹ àtàwọn àìsàn kéékèèké wẹwẹwẹ bí ṣòro ọrọ bọ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ di permanent secretary tó fẹ máa gba sálárì lọwọ yín for life. Tètè máa bọ̀ níbi ètò I disagree mi ò fara mọ́ èyí tó máa ń wáyé ní ọjọ́jọ́ tòsí jẹgẹlẹ last bus stop Ado Road the right hand of God miracle ministry prophet Dr. Alfred Chitu Awise Jesu fún ara ẹ̀ pẹ̀lú àwọn àfàdúrà ajagun tó ti mumi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí àti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara kẹwàá disagree pẹ̀lú àwọn nǹkan tí ń bọ́mọ ẹ̀já fira physically medically mentally financially and spiritually òwúrọ̀ ọjọ́ tòsí èyí tún ni o God bless you as you go.
1: God bless you as you go. Ẹ káàbọ̀ látòdì kejì gbọ́ mi sà mò ń sọ̀rọ̀ nípa Ọlọ́run ara ara wà lọ́wọ́ Ọlọ́run kò sẹ́ni tó lúwa dẹ́wáyé sà tí ò dá ara mọ́ kò sẹ́ni tó wà tí ò sọmọ nínú ẹ̀ olúwa ò dá àgàn rárá torí gbogbo ohun tólúwa dá dáradára ni ṣùgbọ́n èṣù ògbẹ́yìn ẹ ti máa há òṣìjù ẹ máa sọ pé ó lágbára kò ní gbèlà ó lágbára kò ní gbàlà ọdún ò máa fún yín assignment lórí èṣù lọ́la ìyẹn ń ṣe ibi tí mo lọ máa fún yín assignment kan lórí èṣù lọ́la jẹ́ ń gbé yín sókè kí ni ó máa ń fà á kí èèyàn ní àrà lọ́kàn kó ní nínú kí ìyàwó àtọkọ plan pé ń bá ìlà fẹsẹ̀ tí ò dẹ̀ wá sí mo ṣe tí wọn ò lè dára agbára kò fún wọn láàyè kí àrà tolúwa dá sínú wọn kó fara hàn ọlọ́run wá dẹ̀ lágbára o ṣùgbọ́n ìwọ ló mọ ohun tó ń fà á ẹ jẹ́ ń gbọ́ ohun tí mark chapter 11 sọ mo bẹ̀rẹ̀ láti

0: ẹsẹ̀ kìíní gbóhùn sókè.
1: Nígbà tí wọ́n ti súnmọ́ Jerusalem.
0: Wọ́n súnmọ́ Jerusalem.
1: Bethphage.
0: Ehe.
1: Àti Bethany.
0: Aha.
1: Lókè Olifi.
0: Mi ń gbọ́.
1: Oran méjì.
0: Oran méjì. Nínú
1: àwọn ọmọ ẹ̀yìn rẹ̀.
0: Nínú àwọn ọmọ ẹ̀yìn.
1: Ó sì wí fún wọn pé.
0: Ó wí fún wọn pé.
1: Ẹ sì lètò.
0: Ẹ lọ.
1: Lọ́kọjú sí ẹyin.
0: Ló súnmọ́
1: mi. Lójú kan náà.
0: Yẹ.
1: Bí ẹyin ti wọnú rẹ̀.
0: Ó
1: rí
0: yes.
1: Sí ẹnikẹ́ni kò tí ì gùn rí.
0: Wọ́n gùn rí.
1: Ẹ tú.
0: Ẹ tú.
1: Kí ẹ sì fà wá.
0: Yes.
1: Bí ẹnìkan bá wí fún yín pé.
0: Yes.
1: Èyí ṣe.
0: Èyí ṣe.
1: Ṣé èyí fi ń ṣe èyí.
0: Aha.
1: Ẹ wí pé.
0: Ẹ wí pé.
1: Olúwa ni fi ń ṣe.
0: Olúwa ni lò.
1: Lójú kan náà.
0: Lójú kan náà.
1: Ó sì ràn wọn wá.
0: Ẹ gbọ́ o, kà á síwájú. Kàá síwájú.
1: Wọ́n sì mú ọ̀nà wọn pọ̀.
0: Wọ́n mú ọ̀nà wọn pọ̀.
1: Wọ́n sì rí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ náà.
0: Yẹ.
1: Tí a so.
0: Wọ́n so.
1: Ní ẹnu ọ̀nà
0: lóde. Jẹ́ nípa yín sọ̀rọ̀ torí àkókò ń ṣẹ́jú. Ẹ wo kẹ́tẹ́kẹ́tẹ́ ta ló mọ̀ pé ó fẹ́ dára. Olúwa fẹ́ gùn. Olúwa fẹ́ lò. Ó ti wà nínú àkọọ́lẹ̀ pé bó bá wọ Jerusalemu kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ló máa gùn. Ṣùgbọ́n àwọn èṣù ti rí pé àrá wà pé kò ní rìn lórí ilẹ̀ orí rọ́ọ̀gì tó máa tẹ́ láti máa rìn bó fẹ́ gbé olúwa olùgbàlà ṣùgbọ́n wọ́n ti rí ṣíwájú àkókò yìí wọ́n lọ sọ mọ́lẹ̀ ẹgbẹgbẹ̀rún àwọn tó yẹ kó máa fúnyàn lówó ayé sọ wọ́n mọ́lẹ̀ ẹgbẹgbẹ̀rún ẹni tó yẹ kó máa ṣèyàn lóore wọ́n ti sọ ẹ mọ́lẹ̀ ẹgbẹgbẹ̀rún ẹni tó yẹ kó máa bùkún èèyàn ó ti do onígbèsè ayé ti kọwọ́ bọṣẹ́ wọ́n ti rí i pé ó yẹ kó ti travel out wọn ra ẹ ní yèyè olúwa lọmọ mi àwùṣẹ jésù ó fún mi ní sáàmù ti ọ̀la again mú bí ọwọ́ tẹ ẹyọ kan dání àti kọ́ọ̀pù omi ẹ a ṣiṣẹ́ àrà fún ẹ lọ́la lábẹ́ orí ọ̀fẹ́ olúwa ló máa ṣe o ènìyàn kọ́ ṣùgbọ́n ó mọ̀ pé kò ń ṣojú lásán ó dẹ̀ ń láwọn àlá o tó ń fi ń wọ̀n ẹ pé àwọn èèyàn ń lé ẹ bí àwọn èèyàn ń di ẹ lọ́wọ́ bí àwọn èèyàn ń gbógun ti ẹ ṣùgbọ́n ò kà á sí bó ṣe ń lálà ìtó ó mà kíyèsí ó mà kíyèsí olúwa sọ pé ẹ lọ túlẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ń fẹ́ gùn ó ní àwọn kan ti dè olúwa fẹ́ lòwọ́ náà olúwa fẹ́ gbògun ẹ̀yọ lára ẹ̀ àwọn kan ti di ọwọ́ ẹ̀ àwọn kan ti di iṣẹ́ ẹ̀ àwọn kan ti fọwọ́ ẹ̀ sẹ́yìn àwọn kan wà ń di ẹ̀ tó olúwa máa gbà ẹ́ lọ́wọ́ ẹ̀ èmi ń sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ẹni tó ń gbóhùn mi ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tí ayé ti di ẹ̀ tí ayé ti di iṣẹ́ ẹ̀ wọ́n ti di ọwọ́ ẹ̀ wọ́n ti di inú ilé ọmọ ẹ̀ wọ́n di orí ẹ̀ wọ́n jẹ́ kí olóore ṣe lóore wọ́n jẹ́ kó lọ́kọ̀ ayé ti di iṣẹ́ ẹ̀ wọ́n di wẹ́dì ẹ̀ àwíṣẹ́ jésù ló sọ̀rọ̀ olúwa tú ẹ lẹ̀ ó ní ẹ lọ. Ẹ lọ tú ẹ jẹ́ kó ń gùn bọ́n ṣe tú báyìí láti jọ yẹn ogun ẹ farahàn kò padà sínú ìdè yẹn mọ́ o torí Jésù gùn wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ aṣọ sílẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ nǹkan sílẹ̀ wọ́n mọ̀ pé rògo bẹ́ẹ̀ ló wà lára kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn wọ́n dẹ̀ ti dè mọ́lẹ̀ ṣé kí n sọ fún ẹ nípa ara ọlọ́run ìwọ ni kò mọ̀ máa gbà gbọ́ mi sà olúwa mọ̀ ó máa ṣe nǹkan kan tó máa fi jẹ́ kí ara farahàn ṣá ó máa kú nítorí àpótí ẹ̀rí ó dẹ̀ fẹ́ ṣe dáadáa ni o wọ́n wá darí ẹ̀ sílé obodomu ó máa sọ obodomu dọlọ́rọ̀ àpótí ẹ̀rí tó pa ṣá torí ara wọ́n wá decide pé kó máa lọ ibi tó ń lọ mọ́ ilé dáfídì àfi dáfídì ló ń gbé lọ tẹ́lẹ̀ wọ́n ní ẹ dá padà ẹ gbé lọ sí ẹ̀skrímì end ẹ gbé lọ sílé obi odomu ọmọ mẹ́jọ tó bí àwọn ò tiẹ̀ máì kọ́mọ yẹn máa lọ fọwọ́ kan kó máa lọ kú ṣùgbọ́n owó ló dà fún gbọ́ mi sà ẹnìkan ti gbé ẹ gbé ó ti lé ẹ lé ẹ ó tẹ̀ ti tiẹ̀ débi tó ti gbóhùn mi báyìí wòlíì tó ń gbọ́ lọ́wọ́ yìí ẹ̀mí mi ń sọ fún mi pé ìwọ gan lolúwa fẹ́ lò mí fún ẹnìkan ń gbọ́ mi báyìí sà olúwa sọ fún mi pé ìwọ gan ò kí ń mọ bó ṣe ń ṣe kinní yẹn wàá dìsáìdì lọ́kùn ẹ̀ pé ò tún ṣe mọ́ bó dàbí ẹ̀ṣẹ̀ yìí ni sàtánì ń lò fún ẹ bí ẹ̀ṣẹ̀ yìí ni sàtánì fi ń gba oore lọ́wọ́ ẹ ó dẹ̀ máa sọ pé ò ní ṣe mọ́ o mi fẹ́ sọ lórí afẹ́fẹ́ ó dẹ̀ máa tún padà lọ dá ẹ̀ṣẹ̀ yẹn á wá jẹ́ ìbànújẹ́ ọkàn ó máa jẹ́ èrò ọkàn gbọ́ mi sà gbogbo ẹni tó bá fẹ́ kí ara ọlọ́run farahàn ó gbúdọ̀ wàánú kristi ó gbúdọ̀ gba jésù lolúwa àtolùgbẹ̀lẹ́ ó gbúdọ̀ máa tún dùnú ẹ̀ṣẹ̀ kó máa bèrè fún orí ọ̀fẹ́ gbọ́ mi sà àwọn kan wà tó ń pè ní ọmọ nínú àwùjọ kristi ó gbúdọ̀ darapọ̀ mọ́ àwọn ọmọ láti fi ayé ẹ̀ fún jésù lati sa fun ese lati ma gbe igbaye wa mimo ki ara yen le farahun se gbo pe gadagada yen won ti lori iyen mi ko je mimo oga gbo mi sa ko ti gbe nkan burukuri sugbon o lo je ko luwa tule bo ba je pe elese o le ma wo ran sugbon ta ba soro nipa ara ara bo eni ti olohun respect eni ti won ti res won expect yanu eni ti aye ti ropin oluwa de fi dara bowo oluwa baba eru asodoba agbarukere lowo alade ade fun eru to ba lohun fe fi eru dara oluwa to wo esteri lasan o de soda yaba seju baye se ro wi pe o le se laye mi lo o se ti jabe si o jaraye loju o se ti modi kai amani para re omo eru lasan o esteri o da yaba seju baye se ro wi pe o le se laye mi lo woli awuse jesu loruko mi awon kon gbo mi bayi oluwa ni mu cup kekere dan lola ati pure water eyokan a nse lo ba ku de ka pari gogo program 7 sunday 7 thursday aro la e mo pe gege bi ohun to luwa firan mi iran gan la firan mi gbo mi sa eyin te wo online e ri message to le nbe emi so fun enikan pe o sese bimo mi o mo ri o adugo nbe lo lo ngbe awon mu wa ni won fun ni gift lana gift to wa po won lo ko gift wa o eni to fun gift mo fuju eri mabo o jawo o ko ma jawo ke wa mo ti den ton fun ni flask ri lojo wedding o de nwo mo for 9 years mo ni flask buy red color to fin gbo mi lo office e lo gbe wa a for flask buy o dele buy eni to fun flask lati gba yin iya oko e o wa da syrup o lohun fe gba flask un pada wa fi gba to loyun losu yen sa sugbon iya yen fara re lo ba o joko sibe o mo pe woli wa ma gbe ipe kon pere buy Ashiri tin ba tule ni lo ma je ki wo gan to ngbo mi ko mo pe yes woli lo nsoro nipa enikan tin baba soro nsin lo ma fi mo pe woli re nibo ni program ti ma waye lola je ki se so address mu ba iru e ko kole iwo na wa mo to nse wa gbo on to nsele sugbon to ba late de ko ni si aye 6:30 ni ma ti bere canceling ko mo time tawon yan ti ma de bi mo se nsoro lowo yi awon kan tin de si church ki to ma bo ni radio station gbo mi sa 6:30 ni ma ti bere lola 7, 8, 99 batilu cancel is stop ni but awon to ba de before 9 won ba mi koruko won le awon yen ni ma wa ri leyin tin ba pari program ton le 11:30 to 12 12 is the maximum 12 la man sure of e tori awon to lo bise won le pada si bise won awon to sare yoju won le sare lo 080 number mi ni mo fe ko pe fun yin kan to release number ori eto ti ma ti gbadura fun yin lowo lowo 08 0 66 71 7 metaphor 080 66 71 7 metaphor woli awuse jesu loruko mi right hand of god yen o wa ni jegele last bus stop lona ado road wo moto ni ijomu junction abi oba nla ni oja so pe jegele last bus stop lo nlo abi ko wonu democracy park mo keke maruwa so pe jegele last bus stop keke maruwa ma gbe debe je n pe number ori eto yi ah won la kuko ti lo awon eyan tin pe lo line je n gbe yokun be ah o
2: Iṣẹ́ Olúwa bá ń sán kìrìrà bí ara ó ń kù kìrìrì bí òjò. Torí náà tètè máa bọ̀. The right hand of God miracle ministry. Ní jẹ̀gẹ̀lẹ́ kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá o gbé mọ́ o torí pé o ti disagree.
3: Aláṣẹ ọ̀run fèsì sọ̀rọ̀ yèmí bàbá ohun gbogbo tí mo fẹ́ kó sọ mí lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni, Ọlọ́run ni bàbá ọmọ tó lè gbọ́ ohun lọ lọ́wọ́ gbogbo rogbo àdìgú tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Bẹ́ẹ̀ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n ń fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Bí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe ọ̀nà náà tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Jitu akwise Jesu frara e Lua wafadura jagu toti mumi emi genu emi wosho emi Wati mgaradi lati washina adura bole guru wara Ke wa disagripe lua wankati bome jafira Sisikale medikale mentale financially and spiritually Ukuro ototose jitu niyo God

0: ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ̀gbọ́pẹ́ wa a dúpẹ́ forí ọ̀fẹ́ àti àánú tí a tún nígbà lórí ètò olómiye ní alẹ́ yìí Kristi gbọ́pẹ́ wa a dúpẹ́ lórí àwọn tó ti ń gbọ́ wa tẹ́lẹ̀ àtàwọn tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ wọn leléyìí tí wọ́n gbọ́ wa lórí ètò yìí Kristi gbọ́pẹ́ wa lórí ayé àwọn èèyàn yìí gba ẹ̀yìn wa bí a ti ń tẹ̀síwájú lónìí gbogbo àwọn tí ó darapọ̀ pẹ̀lú wa láti gbọ́ ọ̀rọ̀ àti láti jọ gbàdúrà bí wọ́n ti gbọ́ táṣì jọ gbàdúrà kí wọ́n ní ẹ̀rí ńlá lẹ́yìn ọ̀rọ̀ yìí àtàdúrà àti alẹ́ yìí kí wọ́n ní testimony ẹ ó yin Ọlọ́run ẹ ó sì gbégbá ọpẹ́ gbogbo ẹ̀yin tẹ ṣàmì níbẹ̀ yẹn mo lẹ́ ó gbégbá ọpẹ́ bẹ́ẹ̀ ni kórí ó sì ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní wákàtí orúkọ mi ni Wòlíì àti Ajírere John Káyọ̀dé tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Sanbiara nílùú Àkúrẹ́ ìjọba wà ní Olúfohùn ní omi Àgàgú Junction ẹ ti rí church wa lọ́wọ́ ọ̀tún ẹ̀yin ẹ̀bẹ̀rẹ̀ church Pastor Sanbiara mo ní láti fi àkókò sọ fún ọ pé tètè báyìí lọ bu omi dání gbé omi kan dání sí ọwọ́ ẹ àṣẹ máa ti ẹnu mi jáde yóò wọnú omi yẹn yóò sì ṣe iṣẹ́ agbára ní alẹ́ yìí ìwọ kọ́ sílẹ̀ èmi gbọ́ Ọlọ́run gbọ́ pé lálẹ́ yìí wà á rí ọwọ́ ìyanu ńlá bí Olúwa ti rán mi sí ọ leléyìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run máa tẹ̀síwájú lórí àkòrí kan tí Olúwa fi rán mi kí n jíṣẹ́ fún gbogbo àwọn tó ń gbọ́ mi tí wọ́n lórí ọ̀fẹ́ láti gbọ́ mi ní wákàtí àkòrí náà ni mo pè ní ohun tí ó nira fún ènìyàn ṣíṣe ni fún Ọlọ́run ohun tí ó nira fún ènìyàn ṣíṣe ni fún Ọlọ́run ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run àwọn nǹkan kan wà tí ò ń là kọjá tí ó nira gbọ́ mi dáadáa àwọn ìlépa kan wà tí o ti ń lé ṣùgbọ́n tó nira fún ọ tó sáré tó bá tó làkàkà síbẹ̀síbẹ̀ tó rí ó nira fún ọ gbọ́ mi Olúwa ni sọ fún ẹ pé ṣíṣe ni fún ohun Ọlọ́run gbọ́ mi kí ló ń tó ń lé láti January ṣùgbọ́n tó nira fún ọ kí ló ń wá láti January ṣùgbọ́n tó lé koko fún ọ jẹ́ kí n sọ fún ọ ṣíṣe ni fún Ọlọ́run Olúwa mú ọ̀rọ̀ yìí wá láti sọ fún gbogbo ẹ̀yin ènìyàn tó ń gbọ́ mi tó ti sọ ìrètí nù tó rò wípé bóyá ó ti parí àbó ti tán nìyẹn kò máa tí ì tàn mo lè sọ fún ọ pé oòrùn tó wà lókè ó sì tásọ gbẹ fún ẹ̀yin tẹ́ ẹ gba Ọlọ́run gbọ́ wò mí ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí àti ìjẹ́rìí ohun tí a kò tí ì rí mo sọ fún ọ pé ìwọ tó nígbàgbọ́ kí lohun tó wà nínú ẹ ìṣòro ló wà nínú ẹ wàhálà wo ló ń là kọjá tó rò pé ó ti parí fún ọ Olúwa sọ wípé ó lè nira lójú ẹ ṣùgbọ́n ní ojú Ọlọ́run ṣíṣe ni fún Ọlọ́run wà gbọ́ mi dáadáa àti ríṣẹ́ rẹ yẹn ó le koko lójú ẹ ó ní ọ lára ó ti wá rò pé ó ti parí Olúwa ni sọ fún ọ pé ṣíṣe ni fún òun Ọlọ́run ó lè nira ní ojú ẹ ó ti ń wáṣẹ́ o ò ríṣẹ́ ìwọ tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n o ò láṣeyọrí gbọ́ mi business ni wọ́n ṣe ní tiẹ̀ o lè wà ní ṣọ́ọ̀bù látàárọ̀ kó má rí àwọn èèyàn kankan yọ awájú ẹ àwọn tó bá tún yọ awájú ẹ pàápàá owó ọ̀kadà tó máa fi padà sílé ni wàá pa ní ṣọ́ọ̀bù ẹ iṣẹ́ yẹn ti ń sú ẹ o ti wò wípé ọ̀nà wo ló máa gbé gbà ìwọ tiẹ̀ ti jáde iléèwé o ò níṣẹ́ lọ́wọ́ o dẹ̀ ti graduate ní o àmọ́ o ò ríṣẹ́ o wáṣẹ́ iṣẹ́ tí o tiẹ̀ wọ̀ tiẹ̀ òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ Olúwa ni sọ fún ọ pé ó lè nira lójú ẹ ṣùgbọ́n ní ojú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ǹjẹ́ mọ̀ pé àti bímọ rẹ yẹn ó lè nira lójú ẹ gbogbo nǹkan ló ti jẹ gbogbo nǹkan ló ti mu kó o tiẹ̀ lè finú ṣoyún kó o lè fẹ̀yìn gbọ́mọ pọ̀n nílé ọkọ tó wà yẹn àmọ́ ó nira wò mí fún Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe ǹjẹ́ mọ̀ wípé mo ti rí ènìyàn tó wà ní ọkọ fún ọdún mẹ́wàá ṣùgbọ́n tí ò bímọ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run yóò jáde sí tí ó rí wàhálà yọ Ọlọ́run nígbà tí ó lóyún ó wá bí ìbẹ́ta ǹjẹ́ mọ̀ wípé gbogbo ohun tó ti pàdánù àwọn ọmọ tó ti pàdánù ó dẹ̀ rí wọn lẹ́ẹ̀kan ṣoṣo gbọ́ mi dáadáa èmi lè sọ fún ọ wípé àwọn kankan wà tó nira tó ti lé ṣùgbọ́n tó bá ó lè nira lójú ẹ̀ ṣùgbọ́n ní ojú Ọlọ́run ohun gbogbo ni ṣíṣe mo ń tẹ̀síwájú ǹjẹ́ mọ̀ pé àti rí olóore àti aláàánú ó nira lójú ẹ ó ti sáré òun dání kan gbé ẹ̀rù ayé ẹ òun dání kan tọ́ ọmọ òun dání kan ṣe gbogbo ẹ síbẹ̀síbẹ̀ o ò rólùrànlọ́wọ́ òun dání kan gbé o wá lè gbé dórí ó wá dàbí pé o mọ̀ ṣe ìwọ mọ̀ pé tó o bá ti rí ìyànràn lọ́wọ́ àti gbé ẹrù ó máa nira koko èmi sọ fún ọ lónìí pé tí ṣe ni fún Ọlọ́run ó rọrùn fún Ọlọ́run láti ṣe bí o bá gba Ọlọ́run gbọ́ ǹjẹ́ mọ̀ pé ìgbàgbọ́ la fi ń rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́kọ tàbí àti láya ó lè nira ọdún orí ẹ ti ń kọjá ìgbà rẹ ti ń kọjá táìmù yẹn ti ń lọ o ti ń dàgbà gbọ́ mi dáadáa ó lè nira lójú ẹ pé pe bawo ni wa se loko bawo ni wa se bimo bawo ni wa se niyawo wo mi awon to nba pade awon to je pe wa bo rin wa tun fi ole to ma ti gba towo e iwo kunrin yen wa gba towo e tan wa de tun fi ele iwo obirin yen o tan wa lara e ton ba ti ri tan wa de fi ole gbo mi o le nira o ti wa suo sugbo lu wa ni so fun pe ni oju won olorun irorun lo ba de gbo mi mo n teso edun nji mo pe ati kole tabi ati rale to n la koja yen o nira loju e o ba ti kowojo to ba do fe mi rale bayi owo yen tu tuka mo e lowo iwo to wo pe o ye ko ti kole yen ile to ti rale ti pe yen o ri le yen ko o gbe di level kan o le paru e o wa nira ati rowo ti ba bi kole yen awon kan ti e kole ibi ti won ko si won kan fi kini kan gba window sa nigba to ma kode be won wa le kole yen mo gbo mi dada o nira loju e sugbo ki odun to pari oluwa so pe o n fe fi se ironu lona to ma ya lenu to ba gbagbo wo mi ndu mo pe ati je labi ati mu o ni lara ti o ba ti dago merin irole o ti jeun aro ha ndu mo pe le nira loju e sugbon nigba to lona ba gbese ede wa je ni to n bo nje fun eniyan to n fun eniyan je gbo mi dada ndu mo pe ati se nkan ajo laye o nira fun ati sile ni ati ra moto ni ati travel out ni o nira ati se nkan ajo laye o le koko loju e o ti e wa ro pe odo won ni won na ma ti nkan ajo laye o ti ba won jiya jiya o olorun ayo mi mo lati ojo ta o yo femi na o egan yi ma poju oju de nti mi aye laye wa munu mi dun kin lojo eye ki won temi na laye mi ku orire iwo ma ba yan ki awon eyan ku orire o ba yan se wedding o ba yan sile abon won ti ba se ti e akoko ti to iwo to ba gbagbo idumo pe ati je won mo o le koko gbogbo awon mo to bi aye won wa loju kan gbogbo mo to bi ise won o lo waju debi ti wa le je won mo awon mo to ye ko ti loko won o loko awon mo to ye ko ti bi mo won o bi mo won de wa loju kan awon mo to ye ko ti niyawo won o niyawo ila koja ti eni leyi arabirin bara ko tun gbo mi awon mo e wa loju kan gbo mi dada o ye ko ti ma riri awon mo o ye ko ti ma jeun awon amo le koko sugbon ni oju olorun o n gbogbo ni sise ki lo fa to bi je wi pe o si fin fi nira lu aye re gbo mi ki lo fa to bi je wi pe o si fin fi nira lu aye re nitori pe o ti rewesi ni elomi tele tele to ba ti gbohun adua ki a ti o ti debe sugbon tori pe ko ti ri awon nkan to nwa o fa seyin nitori pe o ti rewesi ni nitori pe o ti se ye meji ni opo lu ti rewesi to ba gbohun adua bayi a kan yin mu ni nitori pe o ti rewesi iwo mo pe o dabi eni to lo pon mi omi to pon ko lo ma kun gorodumu e kan omi to pon nigba meji meta merin o nikan lo le kun gorodumu e kan o ti ri o o ti su o ni lati je ko ri o nigba igbiyanju re lu le fi ri iyanu to ba n gbo mi bayi oluwa ni ki n sun fun o okunrin to n gbo mi obinrin to n gbo mi ma je ko re o nitori na mo wa pe o sinu ipade adua kan ni ojo saturday eyi ti a ma n se ni osoosu yoo tun ni agbara ipade adua yi ti a n pe ni ojo ibewo saturday keta la ma n se losoosu gbo mi ose yi tun ni o yoo tun ni agbara ti a pe akori e ni ohun ti o nira fun eniyan sise ni fun olorun ki lo nira fun o ki lo n leto ba ki lo ti wa lati joy to lera koko gbo ma je kan ti won pe aisan to n la koja yen pe o le kuro nbe wipe aisan ko gbogun ni wipe aisan yen lo ma baku ki olorun o le se wipe ogun to wa nu eyen o n lo ma pa e ki lo ro pe olorun o le se o le nira loju dokita o le nira loju pastor o le nira sugbon ni oju olorun o n gbogbo ma ni sise gbo mi olorun so fun mi pe woli mi mo fe se nkan ti o ju awon eyan loju ni ose saturday yi oluwa ni gbe ororo kokale ti mo pe ni ororo oju rere bomi gbogbo awon to ba ti wa sinu program yi ni ojo saturday ni won ma gba ororo ike kookan ti won si ma lo lo fun odidi osu kan won lo lo ororo yen won ma fi pray won de ma fi para won ma fi pray awon mi a ma anoint ise won awon mi a ma anoint gbogbo nkan to ba mo pe ko lo dada bi ma je pe iwo to pe mo ti ma baje gbogbo igba wa mu ororo yen wa anoint mo tu e tabi wo to pe o ri pe nu ile yi ire o ki wonu ile e wa mu ororo yen wa anoint ile e pe ire ti o wo ile yi ri o ja ki obi to pari o ya gbo ile wa number yi lo ma fi pe mi bayi to ba bisi mo pe to ba kokko waiting mo pe titi di ago meji la oru ki to pa fun mi emi ni ma gbe ko e ma gbadua fun ma tu asiri mo de ma fun o ni ona abayo o le pe mi bayi 0803915249 0803915249 egbo dada 0803915249 5-2-4-4-9 mo ni kilo fa ti o si fi wa ninu inera oni mo pe ni pe nitori pe o rewesi nitori pe o kun si olorun o raye mo o ne time fa adua mo ton ba pe o sa adua o ready lati lo nitori pe o ti tete ri nkan to nwa o mo pe igbiyanju lo ma je ko nla si yori e je ka wo ese kan ninu iwe exodus 14 verse 12 e je ki ka nibi egbo oro yi ki awa wi fun o ni egypt pe jowo wa je ki awa ki o ma sin awon ara egypt egbo kan ti won so nbi o sa san fun wa lati ma sin awon ara egypt ju ki awa ki o ku si agiju egbo ti awon eyan so be ni opolopo elomi ti pada seyin ni waju olorun nitori pe ko tete ri nkan tun wa egbo ti mose so nibi mose si wi fun awon eniyan na pe e ma beru egbo je ki e si ri igbala oluwa ti yo fi anyin ni oni nitori awon ara egypt ti eyin ri ni eyin ki yo si ri won mo lai lai o fi lai lai si bo ogun promise and failure mo gbagbo pe o ni ri mo lai lai pe number mi bayi is 08039152449 ma pe emi ni ma gbe ma gbadua fun o ma tu asiri mo de ma fun o lona bayo ni ale yi o le de mi to wa nu mi wo boya woli ni mi abi be ko idiniyan to lu abi gbe ipade agbo e kale wi pe ohun ti o nira ni oju eniyan sise ni fun olorun ni ojo saturday ose yi ni ibi kibi to ba ti fe wa iwo se so pe olu fomu lo nlo omi agagbu doctrine lo ti ma bole omi agagbu doctrine lo ti ma bole lakure o ti ri church wa ni owo otun to ba ti di omi agagbu doctrine ni olu fomu iwo sa bere church pastor sombiala ago mesan ni agbara christi la ma bere adua yi mo ma ri gbogbo awon eyan loju koroju iwo to fe ri mi tete de lago mesan yen lati mu number ni aro ojo saturday to nbo yi do iwo to ngbo mi ma fi oro isere indu mo pe ngba ti yan ba fe bo laye owo ara re lo gba iwo funra re lo ma jara re gba wi pe emi na o ni jiya mo bi olorun ba le ja iwe mi igba lowo ogun idile o le ja iwo na gba bi olorun ba le gba mi lowo ota ti o fe ki eniyan o dide nle ta ti bi eni o le je igba lowo ota ti o fe ki iwo na dide nitori na number mi leleyi ma pe mi is 08039152449 emi ni ma gbe ma gbadua fun ojo saturday ni oluwa so pe ki pin ororo yen ma pin fun awon eyan gbogbo eniyan bo ti wo kepo to te ba wa le yin e ma gba ororo ike kokan bo je eyan meji eyan meta ma dani kan wa si adua yi mu eniyan meji tabi meta dani wo mi e o do gba ororo ni ofe ni o mi o gbowo lowo anybody du ofe to ba ti de ma fun o oluwa lo palase fun mi pe ki ma se be wo mi emi de gbagbo wi pe olorun to ni ki ma se o mo n to se bi o ba gbagbo ni saturday wa ri owo iyanu eru apa o wa mo pe olorun igbani o si n sise mi o mo ru esan to n la koja padi olorun ma pe number mi 08039152449 gbadua e kan yi oluwa ja mi gba lowo ogun aninilara eni to le gbadu e awon anilara ile oko ile baba ile iya oluwa ja mi gba lowo won e gbadu a loruko jesu eli ajagariaba rekotoriaba dia oluwa ja mi gba lowo ogun anilara ile baba mi ogun anilara ile iya mi ibi ti mo tin sise ibi ti mo tin taja adugbo ti mo ngbe oluwa ja mi gba ogun to ni mi oni ga ogun to ni mi oni serere oluwa ja mi gba gbadu a jesu oluwa wa do ni ojo saturday ja pade mo gba olorun gbo ago mesan ni o olufomu lo nlo omi agagbu doctrine lo ti ma bole o ri church wa lowo tun bere church pastor sambiala number mi le kan si 08039152449 bi e ti lo oluwa ma ba yin lo ase ko wonu omi yen ko sise agbara ko sise iwosan to ba ti mu to fi we ko ni testimony be ni ko ri o si ti ribe jesu oluwa wa god bless you o daro
1: Bangbala Shata, Toriye Lashe Durudidi.

0: lóòótọ́ ni kò séèyàn tí ó lè ṣàṣìṣe ọjọ́ ọ̀pọ̀ àwọn ìṣẹ̀ṣẹ̀ kan wà tí ó pé nígbà tí yàn mọ̀ mọ̀ ṣe bí ìyá tán ló kẹrù jáde jẹ́ pé lóòótọ́ ọ̀rọ̀ ti bàbá ẹnìkan la wọ́n sọ wọ́n lọ́n accuse àwọn pé àwọn fẹ́ fi àwọn ṣe oògùn owó ẹnìkejì ń tiẹ̀ náà bóyá torí ọ̀rọ̀ ẹ̀sìn mí kankan bóyá torí kan táwọn family ẹbí ń sọ náà léyàwó jáde lẹ́yìn ò rẹyìn ó tún padà léyàwó kejì ẹ̀wọ́ àkọ́kọ́ ló tún wá lọ tó lọ ń bẹ̀bẹ̀ pé jọ̀wọ́ máa bọ̀ má bínú ni mo ṣe ṣí ni ọgbà ìfẹ́lẹ̀ ń gbọ́ lórí ìkànnì glo 99.1 FM pẹ̀lú olólùfẹ́ yín olúkàwé ajayi church area ọ̀rẹ́ mi dáadáa olùkù mi dáadáa àwọn pèdèpèdè tó ń mòye náà nìyẹn iṣẹ́ rédíò ti ìjọba tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀dọ́ Bola Awofisayo. Àwọn àti Kayo deficiency tó jẹ́ sájẹ̀tọ̀ ọlọ́pàá náà wọ́n ń gbọ́ mi kétékété life and direct ní báyìí. Prof Bola Awofisayo tí àwọn èèyàn ń pè ní Prof. Àwọn àkúta wọn máa sì ti yíò. Díẹ̀ ló kù wọ́n fẹ́ àlòpá wọ́n fẹ́ fi máa sì ti ṣe mọ́lẹ̀. Wọ́n ti ń da padà díẹ̀ díẹ̀ ṣùgbọ́n mi ò rò pé wọ́n lè mi tọ̀ ọ̀pù mọ́. Ẹja kúrò lápàdà. Ẹ ṣeun ṣeun bọ Bola Awofisayo. Èèyàn wa ní ìta ògbólú ni. Mo ní pé mi mọ orí kì í ta ògbólú bá kìyìn kórí yín wú bí akẹ́kọ̀ọ́ kẹ́ máa bọ́ wọ́lù mi lálẹ́. Iṣẹ́ kọ̀lájọ́ iṣẹ́ pèdèpèdè náà iṣẹ́ voice over iṣẹ́ MC. Ayíṣẹ́ ìṣẹ̀dá àpò wa mi mọ̀ bí ayé kí n tún kí ní ìmú ni. Ẹ kí n tún mú àwọn kan lè ẹgbẹ́ lè jẹ́ pé àná ti wọnú ètò. Ẹjẹ́ ń píkè lè ná ẹ̀lọ́ ẹ̀ka lẹ́
1: Ẹlú ẹ̀kálẹ́ sá.
0: Ẹ̀kálẹ́ ọmọ mi anointi.
1: Ẹ̀kú iṣẹ́ náà sá.
0: Ẹ ṣeun ma.
1: Madam Fọlọ́nṣọ ni mọ́mí anointi láti jọka. Ẹ̀kú iṣẹ́ náà.
0: Bẹ́ẹ̀ ṣe mo orúkọ yín lórí Fọlọ́nṣọ
1: ló jẹ́. Kò ṣàdédé ṣe ni pé tóbìnrin bá ti kẹ́ ó tẹ̀sì ẹ̀ ni. Bọ̀dọ̀ ó kàn jẹ́ pé ó lásọ̀tọ̀ ọ̀rọ̀ lẹ́nu ni ó tẹ̀sì ń pè é. Ẹ̀rí gan sọ pé ká máa fi ẹ̀mí rí jẹ ni. Ọ̀nà tó lè gbé gbà ti ṣe testing fún nìyẹn ó tẹsẹ̀ ó dẹ̀ wá jẹ́ kó ní ẹnu àti ó jẹ́ kọkùnrin yẹn lè ní ẹ àti lè sọ pé ibi báyìí ni kò dé ibi báyìí ni kò dúró sí ó jẹ́ kó lẹ́nu àti
0: ìkọ́ tẹ̀ ń sọ òye mi ẹ ló tẹ́sì ẹ níwẹ̀ ṣàlàyé dáadáa mi ò gẹ̀t.
1: Èmi ń wò pé ní ti òye tèmi báyìí obìnrin tó kó ẹrù tó lọ yẹn ó mọ̀ọ́mọ̀ ṣe nǹkan tó ṣe yẹn ni ó mọ̀ọ́mọ̀ tẹ̀sì ẹ ni ṣé ẹ ń gbọ́ mi.
0: Ọ̀rọ̀ yóò bẹ̀yàn yé mi dáadáa báyọ̀ ó gbà pé ẹwúrẹ́ mi mọ̀ bí ẹ ń gbọ́ mi ṣé fún ọ̀tẹ́ ń lò lẹ́fín mi kọ́ ni.
1: Rárá o.
0: Mo ní kò yé mi èèyàn á fẹ́ tẹ̀sí ọkọ èèyàn yẹn á wá pẹ́rù jáde èèyàn bí tí ọ̀yọ́ ti bímọ fún kò yé mi.
1: Ó máa ṣe é rí sà. Obìnrin sábà máa ń ṣe bẹ́ẹ̀ o. Ẹlòmíì máa ń ẹ máa gbọ́ sà.
0: Lórí mi ò
1: rẹ̀ tọ́lọ́hun kọ mọ bọ̀tẹ́ lomi máa ń gbé ọ̀nà tí ẹ̀gbá bẹ̀yẹn lóbìnrin mi àníkókò ó kàn lásọ̀tọ̀ ọ̀rọ̀ lẹ́nu ní pé ẹ̀fọ́jọ́ ó ṣe tẹ́sì ni tí ò bá ṣe bẹ́ẹ̀ kò yẹ kó ní padà wá kò ní padà wá
0: rárá. Ó yẹ pápápá torí àkókò wa
1: nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé tọ́kẹ́ bá gbà kó gbà padà kó dẹ̀ ọkọ rẹ̀ wá ọ̀nà láti sọ pé káwọn ẹbí kan jọ dúró nǹkan tí òun ò fẹ́ kó sọ fún nǹkan tóbìnrin yẹn ò fẹ́ náà kó sọ sínú ẹ̀ tèmi nìyẹn ti ẹlẹ́ẹ̀kejì yẹn náà kó lọ ṣe ìkọ́ abẹ́rẹ́ tó bá lókun dì ò ni wọ́n máa ń trace èyí tí ò bá ti lókun dì báwo náà ṣe fẹ́ trace ẹ̀ kó lọ ṣe ìkórè ẹ̀ á lè lẹ́nu ọ̀rọ̀ ẹ ṣe sà.
0: Ẹ ṣeun. Èyàn ló tẹ̀tù tẹ́sì tó sọ ìyẹn tó ṣọ́ọ̀kì mi ṣépè obìnrin á tẹ́sì ọkùnrin adẹ́kọ̀ọ́ kúrò nílé tó jẹ́ pé bí ó dà pé bí alẹ́yìn ọdún mélòó kankan mọ àwọn fẹ́rẹ́ ṣàbí lẹ́yìn oṣù mélòó kan ló tó wà padà kówọ́ kò yé mi ṣá mo tó gbọ́ tuntun madam Fọlọ́nṣọ́ ẹ̀yàn ọ̀pọ̀ ni ẹ tún gbé mi débẹ̀ èyàn lálẹ́ ẹ jẹ́ ṣe báyìí fún àwọn tó bá ṣe ń gbọ́wà fún gbà àkọ́kọ́ ohun tí a mẹ́nubà náà ni pé lórí ètò ìyìn àṣírí kọ̀ọ̀kan àwọn méjì kan pè wá bàbá àkọ́kọ́ lòun ní ìyàwó pé òun kọ́kọ́ ní ìyàwó kọ̀tẹ́lẹ̀ ìyàwó yẹn ti kú tó sì ṣe kó bímọ mẹ́ta fún òun lẹ́yìn rẹ̀ yìí òun padà fẹ́ ìyàwó mi ó lé wọn jẹ àwọn ti dúró bí fún wọn dúró bíi márùn ni ṣùgbọ́n ìyẹn náà padà bímọ ọkan fáwọn ó yá ló bẹ̀rẹ̀ sí ń bá wọn ń jà ṣe gbọ́ ẹ̀ pé kínní kan pín àwọn kan tí òun tó kan ń fa wàhálà pé ó fẹ́ fi ohun ṣoògùn owó bẹ́ẹ̀ fi ìyàwó àkọ́kọ́ ṣoògùn owó ló sì ti pé ó kó jáde ó ní ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ yìí o ló tún padà wà ń bẹ̀ wọn báyìí tó ti ran àwọn family sóhun pé kínní káwọn ṣe káwọn gba padà ni àbí káwọn filẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni àǹtí tán ní pé kọ́kọ́ fẹ́ bọ̀dá kan muslim ọ̀rẹ́ wọn ló pè tori pe ore won yen lawon mo si anti yen won no fe boda yen looto won jo nse orisisise loko laya to si je pe won bi mo kan fura won sugbon leyin oreyin bi oro esin abon lo fami o wa wa le so won sa fira won le tori pe won fira won le laipe mboda gbe enikan to je bi elesin muslim to gbe wole to si je pe bo si je gbe wole na iyan na o para sa bi amo bi mo fun o sugbon leyin oreyin oko lo tun wa bebe bayi to won lo ti won niyan bi e o le lo abi yen ti lo ni lo wa bebe pe ohun fe gba yawo ohun ti bi para won ni kini kan ti ohun se se ko lo ni abi ko ma lo to won si ti bi mo kan fura won iyan bo se je la pa be e je won to wa bi hello e kale o hello hello eh mo sin gbo yin o e je n gbe mi hello e kale o hello
2: e kale
0: e kale so o
2: e
0: show mami mo ngbo yin
2: e dale
0: mo ngbo yin clearly sir
2: okay e lani lati lowo
0: okay
2: dere ti o ka ti yawo e kokuro nle ba re lo me to be ta ko e ko ni pada wa
0: oro re
2: so da to tire ti o re lo me ti mo ma na ti so pe o try o ko e ko ti try me wọn tó bẹ́ẹ̀ ta ọkọ̀ ẹni fún wọn pé kóun padà lẹ́bẹ̀ẹ́bẹ̀ tó bá ṣe ni ó ti fọwọ́ ìkọ́rọ̀ ẹ̀kọ́ padà sílé yẹn mọ́ tó yẹn ti bẹ̀ àǹtí èkejì tí ọkọ̀ ẹ jẹ́ muslim ìbádọ́pọ̀ muslim àti christian kì í fi bẹ́ẹ̀ rẹ́gbẹ́ fún àwọn ìyá ọkọ̀ àti bàbá ọkọ̀ mọ̀ nígbà tó bá jẹ́ wípé obìnrin fẹ́ padà ó jẹ́ kí ìyá ọkọ̀ àti bàbá ọkọ̀ kún lọ́wọ́ sí mo fi tọmọ tó gbélé kó má yẹ kó tó ṣẹlẹ̀ lákọ̀ọ́kọ́ tó máa padà ṣẹlẹ̀ wọ́n lọ́wọ́ sí kún lọ tẹrẹ wọ́n ṣe ohun tó bá yẹ kó ṣe lórí ẹ̀ lọ́wọ́n ràn wọ́n lọ́wọ́.
0: Hello, ẹ kalẹ́ o.
3: Ẹ̀mí ẹ̀ka lẹ́jọ́ tí.
0: Ẹ kalẹ́ sá o.
3: Ẹ kalẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣeun bàmí.
3: Ẹyin ilé ti fẹ́ dá sílẹ̀.
0: Bẹ́ẹ̀.
3: Òun ni kí obìnrin bẹ́ẹ̀ ti fẹ́ wá láti skúù tó ń wọ ní skúù yẹn. Wọ́n fẹ́ padà sí kó wọ́n lọ pé ìfúnná obìnrin náà ní ìlú. Ẹ̀kan lè kó ìyàwó tó lọ yẹn kó sọ kọ́kọ́ ẹ̀ kó lọ kọ́kọ́ jáwé fúnná. Èló tún lè padà wá. Ó wá jáwé fún ọ̀pọ̀ ọkọ̀ àwọn abalẹ̀ tó òun ni first wife. Àṣewẹ́dì kò sọ pé ká mọ̀ dúró ọkọ. Ìyá obìnrin ilé àti wẹ́dì ìmọ̀ràn tèmi fún mi.
0: Ba se da ko mo aye to gba ife na le gbo yen lori ikani glow 99.1 ife pe lo lu fe yin lu ka ri aja ijo je je won yo to la pa bi elo e kale o
3: okan ya ba le ko
0: esun ba mi wa mi ate na
3: hello
0: mo ngbo yin mo wa pelu yin sir
3: saya da fun
0: ami wa ate yin na sir
3: obin to kweru to lo le oko pe paro wa so ko yin kó máa yẹjú láti gbàdúrà kó máa lọ bẹ́mọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ mi sọ lẹ́ẹ̀kan pé tó bá jẹ́ pé rẹ́ni tó bẹ́ta ọkọ̀ ẹ̀ níta kò ní padà wá mọ́ ó ti rìn ó ti nágbára ti nágboro ni ọkọ̀ ẹ bá lọ gba ikú ẹ̀ òpẹ́ ọ̀ ikú ẹ̀ òpẹ́ àtọ̀ kó lọ wá túnṣe sọ̀rọ̀ ara ẹ̀ èyí ọ̀gá muslim ti fà ọ̀rọ̀ yẹn pakasọ.
0: Hello, e kale o.
4: Kale fataro.
0: E seun ba o.
4: Ah, den won le ni o. Mom Mary la tala gbakan.
0: E seun mom Mary.
4: Eh, seri eni to keru kuro ni oko eyin. Oyin ti se obirin rara. Bo se mi lokun yen ni nigba pada mo. Ó dẹ̀ tó gbà padà gan-an kó lọ pray sí dáadáa. Torí obìnrin tó bá ti lè fọwọ́ rẹ̀ kú ẹrù kúrò ní ọkọ tó bá tọkùnrin ẹ̀ bá fẹ́ gbà padà ikú ẹ̀ òpẹ́ nìyẹn bí nǹkan tí dáàdì wa pátàn báyìí lè sọ yẹn ikú ẹ̀ òpẹ́ mọ́ rárá. Tó ẹnì kejì yẹn náà tó bá yẹ pé obìnrin ni muslim bẹ́ yẹn ó sì bẹ́tà ẹ̀tọkùnrin muslim ó máa ń ní agbára gan. Tí àwọn ọkọ ẹbí ọkọ ò bá sí ìfọ̀ọ́kàn bá fọwọ́ sí kọ́bìnrin yẹn má lọ bẹ̀rù kó má jẹ́ kó sì máa fa wàhálà. to ba de fe lo ko kokon san wo ori e na ko lo court ka won ebi okan de ton ko ma de ti ti owo si lo to de lo te ton ba ti fowo si ko ma lo o olorun a se oko ti egun olorun a di musa
0: je do daro mo eje ha se bayi se ka fun mi la kini die okay eje n gbe call le na hello e ka le o e ka le sawo
5: e se ka na
0: se asun uruko yin bo le tin pe
5: John ni Latondo.
0: Okay.
5: Hello.
0: N gbo yin ogbeni John Latondo.
5: Seri o ko e tan so ko wa pade ni ku yen. Tan so ko fe tura won fe yen. Seri o ko du mi pe won kin se marriage mo ni tan so pe won lo se marriage ni church. Won se marriage ni mo. Won se go pure marriage pe eni kan lo se pure marriage. Kema ba se pure marriage. Ko tin gbo ka ro ojire ti won ni imale kan ta nbo. Lo si di imale yen. En to ba ma se bi so ma la ke je ki imale pa.
0: Ah o le to yen.
5: Ha?
0: Se o le to yen.
5: Ta ba ti se ra won lo sa.
0: Ah.
5: Ikan ta won baba wa se la yojo yen kan fi nju ka leni yen.
0: Ah.
5: To ka ba pada se sa re de ko gbo kini won ya a loju. So when I should go to our marriage, we should to do. I will be saying anyone here. Take a look at you. So come back here, real wedding. That's when the introduction of this new one is done. I look who I car or jury. Lonika Katama won't start to sit down. But you don't want to go to
0: the Ecuador. Cocoa and juice to the LO air juice to me, sir. Cocoa tin law.
5: Okay, sir. Eh, catching car affair, I must mark down 1 year.
0: Okay.
5: I must have married, yes,
0: okay, okay, sir.
5: Yes, sir.

0: Hello.
1: Hello. Hello, Kalle.
0: Sir. Okay.
1: Yes, sir. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun, sir.
1: Yes, sir. Yes. Mi ìgbìnlẹ̀ ní sọ̀rọ̀ láti dájú mà.
0: Ok.
1: Bẹ́ẹ̀ ni, sir.
0: Láti bẹ̀rẹ̀ pé.
1: Ká.
0: Láti bẹ̀rẹ̀ ti pé.
1: Mo ìdílé ní sọ̀rọ̀ láti dájú mà.
0: Ok, ok, ok. Ok.
1: Yes, sir. Ẹ kú ètò náà.
0: Ẹ ṣeun, sir.
1: Lágbára ọlọ́run làákàyò ní pé ní kú o.
0: Àmì àtẹ̀yìn náà, sir.
1: Ẹ̀sà nípa ti obìnrin tó kẹ́rù kúrò lọ́dọ̀ ọkọ ó ti mẹ́gbòrò ó ti mẹ́gbáwó ó ti mẹ́kọ̀rọ̀ tó onírèdí obìnrin bí sí máa ṣe nìyẹn tó tá a bá ti ri pé ní wọ́n mọ̀ wá àìrójúká kálẹ̀lẹ̀ tó nítorí dé yìí nǹkan kí ọkọ kó rò ó dáadáa o kó tó gbà padà o tó nítorí dé yìí nǹkan. Kó mọ wà dábà àbámọ̀ fún lọ́dọ̀ iwájú o tó dábọ̀.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Àgógó ti lọ báyìí bí òròpá yìí láǹfààní láti gbé ìpè mọ́ ìmọ̀ àbínú o. Gbogbo àwọn tó bá ń gbìyànjú láti pè wá ní àṣálẹ̀. Àgbẹ̀rẹ̀ gbogbo àwọn tó ti pè wá, gbogbo àwọn náà ṣe pé wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ wá. Gbogbo àwọn èèyàn wa, àwọn olólùfẹ́ wa. Pàápàá jùlọ Bọ́lá Awo fi Sáyọ̀ àti Sajet Fitchusi. Gbogbo àwọn náà tún bọ́ alálẹ̀ yìí. Engineer Cassava àbí Sẹ́yìn Dáka. Wọ́n pọ̀ dáadáa àwọn olólùfẹ́ wa tó jẹ́ olólùfẹ́ ṣe wọ́n pè dáadáa láṣálẹ̀. Ẹ ṣeun. Tí mo lè gbélé báyìí, ẹ jẹ́ ń rọ́kú ẹ̀kẹ́ ò tiẹ̀ ti wá drop. Gbogbo ní kí n rọ́kú gbé lásìkò yẹn. Ẹ jẹ́ fẹ́ pè mí olóòtú fẹ́ bí mí ni. Pàápàá jùlọ ìyẹn ní Abala ti. Tó yẹ pé bóyá ẹ̀yìn wá ìfẹ́ tòótọ́ ni. Tó yẹ pé bóyá ẹ fẹ́ pè mí. Ìyẹn láàrin ọ̀sẹ̀ ní kìí ṣe ní alẹ́ o. A ti lè fẹ́ polówó náà lórí ètò yìí náà. Kò sóhun tó fi ń ṣìyàn, ẹ lè fẹ́ polówó. Ohun tí ẹ ń ta àbí iṣẹ́ tẹ̀ ń ṣe. Ago ìléwọ́ ti mi ni 08062202419. Òun náà ni ago ìléwọ́ mi. Pàápàá jùlọ fáwọn tó máa ń wá fọ́ọ̀rọ̀ ìfẹ́ mi kankan. WhatsApp yẹn ló máa ń pè mí jù torí màá gba details yín. Picture gbogbo àtẹ̀wìtì gbogbo ẹ̀ ó máa wà ń bẹ̀. Ẹ bá ń pè mí lórí fóònù. Ẹ lè padà pè mí lọ́la bí akẹ́ pè mí lórí pè mí lọ́la. Ìkọ́kàn mi máa lọ ọmọ ṣùgbọ́n máa WhatsApp. Máa rántí. Messages jẹ́ ibi tá a ti yọ̀rọ̀ tá a jọ sọ. Gbogbo ẹ̀ wà ń bẹ̀. Ìyẹn tẹ́ bá ṣáà ti fi kẹgbẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ náà kẹ́ lọ́ máa fi ọ̀nà tí a máa ṣe 7 days 24 hours. Orúkọ tèmi lókà òde ajá ìjọ́jíkè ni àwọn tèmi pé mo dúpẹ́ lọ́wọ́ gbọ́n àwọn tó ṣiṣẹ́ papọ̀ ní àṣálẹ̀ yìí láti ẹnu ìloro náà mo pò la máa ń pè é bá mi ṣe làbíọ́dún àwọn ló wà ní ẹnu ìloro ń bẹ̀ láti ìyẹn ọlọ́wọ́ bọ́tì mi ọ̀rẹ́dọ́lá náà ni ọlọ́wọ́ bọ́tì mi òrézì ní àṣálẹ̀ ẹnjíníà tó wà nídìí ara látàgbà ń bẹ̀ ó ṣe ń ṣe àjọ ṣe wa ò ní bàjẹ́ tó jẹ́ pé mo ló yẹ kẹ́ máa gbọ́ wa ketekete káàkiri lẹ́ẹ̀kan sí 08062202419 ó dá àárọ̀ sá ó dá àárọ̀ mà ó dá ara ẹyàn rẹ̀ tó wá dá ago mẹ́sàn-án láàárọ̀ la ìpàdé mi lórí ètò ìjáwọn sí lórí ìkànnì tá a wà yìí.